ayé ṣàpótí lí abẹ́ ẹsẹ̀ rẹ lóbìnrin ayé wa ìwọ nìkan làwa yóò káwọ́ sókè fún orí ayé ògbé wọn kéré.

0: mi.
1: Lọ́jọ́jọ́ Wednesday ọba mi ní ìkẹyẹ yóò fọlákẹ́ wa àti àkọ́bí rẹ o. Ọba mi ti ṣọre lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ní mílímílí fún gbogbo wa. Ọba mi ọlọ́dẹ tí kì í ṣe onílẹ̀ tí kì í mi onílẹ̀ tí kì í wò. Òun náà ni pín wa yọ owó ògo wa ìrètí wa. Gbogbo ilé pariwo go go go go go go go go go go. Bàbá alábíyẹmọ ti gbàdúrà fún gbogbo ọmọ ní àgbáyé ti wà lórí afẹ́fẹ́ o. Pásọ Fẹ́kẹ́yẹ mẹ́rẹ̀ ni mò ń jẹ́. Àkọ́bí rẹ àti àwọn ọmọ rẹ wọ̀n ní dìgbẹ̀wò dání láyé o. Gẹ́gẹ́ bí ìṣe wa lóṣooṣù ẹ ti mọ̀ wípé a gbọ́dọ̀ fi ọ̀sẹ̀ kan jí àwọn àkọ́bí. Sọ̀rí láti ẹ̀ní Wednesday títí dọjọ́ Sunday tá a máa ṣe service. Àdúrà àkọ́bí pọ́ńbẹ́lẹ́ la bá máa gbà lórí afẹ́fẹ́ ìkọ́ múra. Ìkànkan ni gbogbo ṣà tí mo fẹ́ fi gbàdúrà. Ọmọ kan ṣoṣo ní abiyamọ yìí bí. Ọmọ yìí ló jẹ́ àkọ́bí rẹ̀ tó dẹ̀ tún jẹ́ àbígbẹ̀yìn rẹ̀. Ọ̀sánkọ̀ orúkọ ni wọ́n rán jẹ́ pé abiyamọ yìí. Wípé ọmọ rẹ̀ kan ṣoṣo ti fò sẹ́lẹ̀ ní Kaduna. Nígbà tó gbọ́ wípé ọmọ nǹkan ṣoṣo ti fò sẹ́lẹ̀. Ìkan tó kọ́kọ́ sọ ni pé Ọlọ́run wá ṣe jẹ́ èmi tí mo ti fọ tó létí ṣọ́ọ̀ṣì wọn láti bí ọgbọ̀n ọdún. Kíákíá ló sọ fáwọn tó pè fún kẹ́kẹ́ máa gbókòó ọmọ náà bọ̀ wá báhùn lẹ́kọ̀ọ́. Ó ní ká máa bá ń gbẹgbọ̀ wípé òun ò tí gbàgbọ́ wípé ọmọ nǹkan ṣoṣo ti kú. Ó ní ká gbé pàdé òní ṣọ́ọ̀ṣì tó ń lọ. Nígbà tó di òru ọjọ́ yẹn náà gbé òkú ọmọ ń wọ Èkó. Abiyamọ wo ló ń gbọ́ mi náà ní gbókò ọmọ Kámọ́lẹ̀. Mo fi májẹ̀mú Ọlọ́run sọ̀rọ̀ lórúkọ Jésù wà ní gbókò ọmọ Kámọ́lẹ̀ o. Àkọ́bí rẹ ò ní fò sẹ́lẹ̀ lójijì. Ẹ̀yin ọlọ́mọ kan wà ní gbólú ọmọ lọ́wọ́ rẹ̀. Ìyá ọlọ́mọ rẹpẹtẹ lórúkọ Jésù wà ní gbàkọ́bí rẹ lọ́wọ́ rẹ̀. Wọ́n ní gbà kankan lọ́wọ́ rẹ sẹ́. Bó ṣe rí òkú ọmọ náà ní lóòótọ́ lóòótọ́ ló ti gan. Ó ní Ọlọ́run rárá ọmọ yìí ò lè lọ gbé. Ojú kẹpà ojú kẹrẹ mi rèé. Ọmọ kan ṣoṣo tó ń fi àgbà ara bí. Kíákíá ló ní ká máa bá ń gbọ́mọ̀ ń bọ̀ ní tọ́lẹ́tì ṣọ́ọ̀ṣì. Ó ní ká máa gbẹbọ̀ ní tọ́lẹ́tì tó ń fi ogún ọdún fò fún ìjọ Ọlọ́run. Ó ní àfi tó ń wò bá fi ogún ọdún fò tọ́lẹ́tì fún ogún ọdún. Làwọn èèyàn wá wò wípé ìwọ lọ́dún kan tọ́lẹ́tì ṣọ́ọ̀ṣì pẹ̀lú ọmọ tó ti kú. Wọ́n wò wípé sí ọ̀fọ̀ ọmọ tí ń jẹ́ kí ìyá ẹ̀ máa ṣe gángangán báyìí. Àṣà bí wọ́n ṣe gbókò ọmọ wọ tọ́lẹ́tì nìyẹn. Lójijì ló kó ọmọ bá sí. Lójijì ni àkọ́bí rẹ̀ sí. Lójijì lójú kẹpọ̀ ojú kẹrẹ rẹ̀ sí jáde. Àṣà dúà mẹ́lọ ló ti gbà lórí àkọ́bí rẹ tó fi lè sìrègùn ní ọjọ́ ọ̀la. Ìfọ́ra ẹnìjì mẹ́lọ ló ti ṣe torí àkọ́bí rẹ tó lè fi sìrègùn ní ọjọ́ ọ̀la. Màmá tó bá ní kẹ́ tó ṣe gbòógì lọ́wọ́ rẹ tó fún ẹ ní ìdùnnú. Ọkọ tó bá lè ṣe ní kó ṣe nínú àdúrà kó má bàa bọ́ lọ́wọ́ rẹ̀. Nítorí ayé nígbà lọ́wọ́ ẹni tá tún máa bèrè wípé kí lọ́dẹ tó sì fi pamọ́ dáadáa. Nítorí ayé ní báni mú pamọ́ tá tún máa bá ni wà. Nítorí ayé ní parilẹ́kún tá tún máa bá sunkún. Ayé ò ní kẹ̀yìn àkọ́bí rẹ sí ọ. Ó tó dùn ẹ́ lórí àkọ́bí yẹn yóò padà di ayọ̀ mọ́ lọ́wọ́. Àní àkọ́bí rẹ yóò tọrọ mọ́. Àkọ́bí rẹ yóò ní jágọ́bọ̀tà fún ẹgbẹ́. Báyìí kò ní jágọ́bọ̀tà fún àwọn àbúrò rẹ̀. Àkọ́bí rẹ ò ní wojú ọlọ́jú kó tó jẹun. Tàbí torí ara rẹ àti torí àkọ́bí lórúkọ Jésù ogun àkọ́bí ò ní di àpínlẹ̀. Àkọ́bí wọ̀ ní yọ kúrò nínú ogo rẹ̀. Àṣẹ bí ò ní yọ àkọ́bí rẹ lẹ́nu. Bàbá tó jẹ́ àkọ́bí wà á rí ogo rẹ lò. Bàbá tó jẹ́ àkọ́bí ìgbà tuntun máa yíkọ̀. Kẹ̀kẹ̀rẹ̀ ká kì í lòdì ìbànújẹ́ àkọ́bí rẹ ò ní lòdì ìbànújẹ́. Lórí àkọ́bí rẹ ò ní lòdì ẹkú o. Àkọ́bí rẹ ò ní pàdé aṣẹ ní báni dárò. Ayé ò ní ṣọ̀rẹ́ táyé ṣe fádìyẹ fọ́mọ rẹ̀. Àkọ́bí yìí ní gbogbo ibi tó ti rí ẹ̀sí padà lọ́bẹ̀ kó lọ di ọba. Ìròyìn ayọ̀ àkọ́bí kò ní dà. Ìrímọ̀ ṣẹ̀ sórí àkọ́bí àtàwọn ọmọ yòókù. Àkọ́bí ò ní tẹ́ láti ìrìn àjò. Ayé yóò fojú rẹ wọ àkọ́bí rẹ àtàwọn ọmọ yòókù. Ayé ò ní lẹ kókó máwọn ọmọ rẹ. Ọmọ rẹ ò ní ṣerú ẹ̀gbọ́n. Àkọ́bí rẹ ò ní ṣerú àwọn àbúrò. Kò ní tọrọ aṣọ wọ. Kò dẹ̀ ní yá bàtà wọ̀. Rúbẹ́ ni àkọ́bí ò ṣayé wọ́n tó bá lẹ̀ ní òdà. Àkọ́bí ẹ̀gúnwó lọ bá lẹ̀ mọ́ fi ẹ̀jẹ̀ Jésù parẹ́. Mọ́ fi ẹ̀mí mímọ́ parẹ́. Mọ́ forúkọ Jésù parẹ́. Mọ́ fi agbára Jésù parẹ́. Mọ́ fi àjíǹde àti ìyè parẹ́. Mọ́ fi wà láyé Ọlọ́run parẹ́. Àkọ́bí ò ní forí gbẹ̀pẹ̀. Àkọ́bí ò ní dìgbẹ̀ wù dání. Ó ní mo mẹ kú torí àkọ́bí rẹ o. Ẹ̀dá ní jẹ́ ní ẹ̀dá nílànà lórúkọ Jésù wà ní ṣe àkọ́bí rẹ o. Wọ́n lànà fákọ́bí yín o. Àjọ oríire rẹ ò ní fàyà o. Alálùpàyí dalẹ́lì ni ọmọ rẹ yóò padà ṣẹ̀ sí. Ayé àkọ́bí ọ̀yà lọ ṣàṣeyọrí. Àkọ́bí ìdá ayé ò ní yọ agẹ́tì igi ọ̀la rẹ o. Adùn ni ó gbẹ̀yìn ẹ̀yìn àkọ́bí o. Prayer request ẹ̀yìn àkọ́bí yóò padà di testimony. Ẹ̀yìn àkọ́bí ilẹ̀ òní ṣúkẹ́ lẹ́yìn yín o. Ẹ̀yìn àkọ́bí ẹ̀ nídi wọ̀ sínú yàrá ìgbàgbẹ́ ilẹ̀. O ní fi àtíkẹ́ gbé wàhálà dúró lórí àkọ́bí rẹ̀. Àkọ́bí gbọ́ ọlọ́gbọ́n tó o bá lù yóò dúró. Tó o bá fà yóò fà. Tó o bá lè wàá bá. Òkìkí ògùn àkọ́bí rẹ̀ máa hàn fún gbogbo aráyé rí. Àkọ́bí nínú àwọn ọ̀run yóò tẹ ẹ̀yìn àkọ́bí lọ́run o. Ẹ̀yìn àkọ́bí ẹ̀ṣàmì ẹ̀ṣàyẹ wá aráyé lò. O ní di gbé ẹ̀tọ́ ẹ̀yọ. Àyíká ọlọ kì í pọlọmọ rẹ máa tẹlẹ yí pẹ́ o. Àyíká ẹsẹ̀ kẹ̀kẹ́ ọmọ rẹ kò ní kọ́ o. Ìṣà kò ní fọ́dí bí sun ọmọ rẹ. Orúkọ Jésù kò gbé òdìdé o. Ọlọ́run gbogbo eré ara yóò fa àkọ́bí rẹ sókè. Ogun tó jẹ́gun àwọn àkọ́bí níbìkan kò ní jẹ́gun àkọ́bí rẹ. Ogun àfàkọ́gbọ́ ẹ̀díjọ̀bù kò ní borí àkọ́bí lágbàáyé. Ìdààmú tán lórí ẹ̀yìn àkọ́bí. Ẹ̀yin ọmọ yòókù ẹ lọ mẹ́ẹ̀kì ẹ̀. Ẹ̀kú àti àrò kan kàn dọ́gbi lórí ẹ̀yìn àkọ́bí lónìí o. Ọ̀nà òní dín mẹ́yìn àkọ́bí. Àkọ́bí mi ò ní di àwátì. Àkọ́bí rẹ ò ní alóṣe. Ẹyin tí ajá fi mọ́ bàrẹ̀ ṣẹ́rẹ́ lọ́ fi ń gẹ̀jẹ̀ ayé ò ní gé ẹ̀yìn àkọ́bí jẹ́ o. Àkọ́bí rẹ ò ní wọ gàù. Ẹyin àkọ́bí ó yẹ ṣàmì ẹ̀ máa rọ́wọ́ náà. Ọ̀nà ńlá fún yín o. Ó ní ṣòfò àkọ́bí rẹ. Ogbó ẹ̀yìn àkọ́bí ó yẹ gbéra. Àkọ́bí ẹyọ rẹ dẹ́ o. Ogbó ẹ̀yìn àkọ́bí ó yẹ lọ búyọ̀. Ẹni tó ní àkọ́bí ó já tètè máa bá mi ṣàmì lórí ẹ̀ lórúkọ Jésù kọ́ máa rẹ òní dìgbẹ̀wù dání. Ó jẹ́ ẹ̀yìn àkọ́bí tó máa tẹ́tẹ̀ gbàlagbà ó yẹ máa rìn bí ọba. Ó yẹ máa ṣe bí ọba. Ẹ̀yìn àkọ́bí ẹ gbẹrẹ yín ní ilẹ̀ alàyè. Ẹni gbẹ contract láti fi àìsàn sọ ẹ̀yìn àkọ́bí mọ́lẹ̀ yóò forí ara rẹ̀ gbé. Ẹ̀yìn àkọ́bí ẹ ní jábọ́. Ẹ ò ní rẹ́ bọ́. Sórí ẹ̀dùn àkọ́bí tí mo bẹ̀rẹ̀ lórí afẹ́fẹ́ lẹ́ni tí mo fẹ́ parí lọ́jọ́ Sunday. Rí wípé ò mísì kankan nínú rẹ o. Tó bá wọ́de ọjọ́ Sunday ní dálẹ́ mọ́. Òróró àkọ́bí ìkòkò kánẹ́ ní kí n pín fún gbogbo abiyamọ. Àìsàn òróró kan wà tó máa sọ ẹni ẹ̀yìn díẹ̀ níwájú. Inú ẹ̀mí ni mo ti bá pè jáde lórí afẹ́fẹ́ lẹ́nu wípé kó jókòó sílẹ̀ rẹ̀. Kí àkọ́bí rẹ tó ń gbègbé sí ayé ẹ̀yìn kó di ẹniwájú. Kí ẹniwájú àkọ́bí rẹ kó bá padà di èrò ẹ̀yìn. Kí ẹniwájú àkọ́bí rẹ kó bá padà di atọ́rọ́jẹ. Jésù Olúwa wa. Ẹ̀rí ráńpẹ́ ni kó o bá mi plẹ̀ nítorí àkókò ti lọ.
0: Ẹ bá mi yin Olúwa lógo. Ọlọ́run bàbá alábíàmọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Ọba tó kà mí mọ́ àwọn tó máa lọ sí UK.
2: Ọmọ
0: mi ṣe pé mí ní ọjọ́ kan wípé mọ́mí ẹ máa múra sílẹ̀ mo ní níbo ni mò ń lọ. Wọ́n ti ẹ̀ jẹ́ kí n gbọ́ rárá wọ́n kàn ní kí n máa palẹ̀ ẹrù mi mọ́.
2: Àwọn olóníkẹ́ palẹ̀ mọ́ yẹn.
0: Àwọn ọmọ mi ni. Bó ṣe ku ọ̀tún la nìyẹn bọ́n ṣe wá gbé mi. Mo lọ sílùú UK mo lọ oṣù mẹ́fà. Mo lọ láyọ̀ mo bọ̀ láyọ̀ ẹ bá mi yin Olúwa lógo. Ọlọ́run bàbá alábíàmọ́ ààyè ló wà. Mo ṣe lọ láyọ̀ tí mo bọ̀ láyọ̀. Mo bá ìjọ Ọlọ́run àlàyé lálàáfíà. Mo bá ìdílé mi náà láyọ̀ àti àlàáfíà.
2: Ìgbà wo la dé gan?
0: On the 21.
2: Ẹ lọ jẹun ọmọ.
0: Ẹ̀hun tó tún wá wà bẹ́ẹ̀ ni pé mo ṣe ń bọ àwọn ọmọ tó wá gbé mi nílẹ̀ láti airport. Wọ́n tún gbóúnjẹ wá fún mi torí mo pè wọ́n pé oúnjẹ tó ń fún wa ó ti sú mi. Ìgbà tí mo tún wá délé tí àwọn ọmọ mi gbé mi délé tí wọ́n ṣí gèètì tí mo wọlé. Ìjọ àìgangan ni mo pé 70 years. Àwọn ọmọ mi ti ta bánà wọ́n ti to chair wọ́n ya fọ́tò mi sí wọ́n ti ẹ̀sọ́ anything fún mi. Wọ́n láwọn fi ṣe surprise fún mi.
2: Ẹ̀yin wo lọ ọmọ yín máa ṣe surprise ìyanu fún.
1: Ní ọ̀la ní ìfọ̀ gbogbo abiyamọ́ máa mú ọ̀sán méjì wá bàbá alábíyamọ́ máa bá wọn mú ẹyọ kan wá ní ọ̀fẹ́. Nítorí a ti wà ní àkókò ìkórè àdúrà. Bọ́ọ̀lẹ̀ ní bọ́ọ̀sù bọ́ọ̀sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùn state. Ní bọ́ọ̀sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àmọ́ Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Òní tá a bẹ̀rẹ̀ dúà lórí àkọ́bí. Gẹ́gẹ́ bí ìṣe wa lóṣooṣù gbogbo ènìyàn ló máa dá orí àkọ́bí. Kò wá sí iye tó lè fi ránṣẹ́ ìwọ sáré wípé o dá sí ètò yìí. Sori lórí àkọ́bí rẹ̀ o sì máa padà gbégbá ọpẹ́ o. Màmá bóyá ò tí ì gbọ́ ìkéde tí mo fẹ́ sọ ìtẹ́lẹ̀. Wọ́n ní ká gbé ìsọjí ọjọ́ mẹ́tàdídé ní September 16. Wọ́n dẹ̀ ní dandan ni gbogbo ẹbí ọmọ ló gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. Kí lè pe àkòrí ìsọjí yìí? A pè ní èmi ò ní mọ bọ́jì ọmọ. Bẹ́ẹ̀ ni sẹ̀ gbogbo wọn ní mọ bọ́jì ọmọ lórúkọ Jésù. Ìgbòròrò àti mọ́tò fún ènìyàn 20,000 náà ní kí ikú fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́. Màá máa sọ̀rọ̀ lórí rẹ̀ sí lórí afẹ́fẹ́ lọ́la jẹ́ wọ́n bá lọ báyìí. Ọlọ́run bàbá alábíyamọ́ o. Ààyè ló wà.
3: Hello, hello, prophet 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 3 0 3 4 3 4 7 7 1 4 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
4: From Lagos, this is
5: Jordan. 105.5 FM.
6: This is Jordan 105.5.
7: Station with the voice for

0: dúpẹ́ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ ìpè bàbá mi Samuel Ojo. Orúkọ mi ni Tolúlọpẹ́ láti Jofarim. Mo ń gbé ní Òkè Àrósà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mi Authority fún ìwàláàyè wọn nínú ayé mi. Lọ́jọ́ tí mo jáde bí Bailas láti wá sọ̀rọ̀ nípa ẹ̀rí. Pẹ̀lú gbogbo ìlàkọjá mi ṣá, bàbá sọ fún mi pé kí n lọ mú ẹ̀rí wá. Bí mo ṣe jáde sínú ayé, mo rí pé gbogbo nǹkan ó yàtọ̀. Ìdáwọ́lé mi yọrí sí rere. Iṣẹ́ mi gan ní tẹ̀síwájú tó dáa. Ṣọ́ọ̀bù kún, gbogbo nǹkan yàtọ̀. Mo ń lo ṣọ́ọ̀bù méjì. Èyí lórí sáìtì mi náà, iṣẹ́ ti bẹ̀rẹ̀ ń bí Ọlọ́run kọ́lé. Ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ayọ̀ fún mi.
1: Ẹ̀kẹ́ hallelujah.
2: Mo gbàdúrà.
1: I pray.
2: Ora nu
1: gbọ́. Ẹ̀rọ mi yóò tẹ́ mẹ́sì.
2: Your years of labor.
1: Àwọn ọdún ìlàkàkà rẹ sẹ́.
2: Come to an end today.
1: Ọjọ́ kí lónìí.
2: A day of favor.
1: Ọjọ́ kanjú rere.
2: Is better than 100 years of
1: labor. Ó sọ̀jọ́ ẹgbẹ̀rún ọdún lánàá.
2: Ọjọ́ tí àánú bá dé.
1: The day mercy comes.
2: Ni òkìkí bẹ̀rẹ̀.
1: Your fame begin.
2: Bíbélì wípé.
1: Bible says.
2: Àkànṣe sẹ́yìn ní Jésù.
1: This one did Jesus.
2: In Cana Galilee.
1: In Cana of Galilee.
2: John chapter 2.
1: Fíjánu orí kejì mọ́ ayẹ.
2: From verse 9 to 11.
1: Láti ẹsẹ̀ kẹsàn sí
2: kọkànlá.
1: Ó fi
2: yẹn mọ ní ọjọ́ àánú.
1: You have a day of mercy.
2: Psalm 102. 12:13.
1: Ẹ jẹ́ kí n lé sí kẹta
2: náà. Ó ní ìwọ dìde.
1: He said we are right.
2: Ìwọ sàánú
1: ti sọ ní. And have mercy upon Zion.
2: Orí àkókò àti sojú
1: etí tó. For the time to show mercy to
2: her. Ó ní nísinsìnyí náà
1: ni. Even now is the story.
2: Gbogbo èèyàn.
1: Everybody.
2: Ẹ lórí ìkúnlẹ̀.
1: Go on your knees.
2: Ẹ pe Jésù.
1: Call on Jesus.
2: Olúwa.
1: Olo.
2: Ìlàgùn mi pọ̀.
1: My labor is much.
2: Ẹ dà àánú pọ̀
1: mọ́rí àjò mi. And you love me with mercy.
2: Àánú lọ̀rọ̀ mi kan.
1: My case need mercy.
2: Ẹ ṣàánú mi.
1: Have mercy on me.
2: Ẹ ṣàánú mi.
1: Have mercy on me.
2: Ẹ ṣàánú fún
1: mi. Have mercy on me.
2: Oyè oyè oyè oyè.
1: Oṣù
2: Jésù.
1: Ẹ̀mí mi mọ́.
2: Níbi ọ̀rọ̀ ayé mi dé
1: dúró. Olúwa ìlàkà.
2: Àánú ló pọ̀ jù.
1: Olúwa ṣàánú
2: fún mi. Bàbá.
1: Bàbá.
2: Ọlọ́run àdúrà.
1: Ẹ̀fà ìwé ìdájọ́ yà.
2: Ṣé dá book of judgment?
1: Lórí ayé mi.
2: Wọ́n bá máa láì.
1: Nípa àánú.
2: By your mercy.
1: Oyè oyè oyè.
2: Ọkọ̀jọ́.
1: Wọ́n ní sọ fún ẹ o.
2: Àmọ́ tó tẹ́ yìí.
1: Fi ẹ̀ṣẹ̀ ọwọ́ ẹ lẹ̀.
2: Please stop your sin.
1: Àwọn tí ó ra àánú gbà.
2: Don't have your temers.
1: Nǹkan méje náà mọ̀
2: sí. 7 things they must do.
1: Ẹni la máa ń dá sí ètò yìí.
2: Today we do support this
1: topic. Ta máa ń dá orí àánú.
2: We give the offering of mercy.
1: Psalm 50. Verse 5.
2: Ẹ tẹ̀ ká.
1: Ó ní ẹkú àwọn èèyàn mi jọ.
2: Ìṣe gẹ́dọ̀
1: mẹ́ta ò tún
2: gẹ́dọ̀ tó mi.
1: Àwọn tí ó fi ọ̀rẹ́ bá mi dá má jẹun.
2: Don't have to make a complaint.
1: Má jẹun àánú ni wọ́n sọ yẹn.
2: Yá di ọkọ̀
1: mẹ́ta. By your offering.
2: Nígbà ọ̀rẹ́ rẹ.
1: Mẹ́sì kan lókè.
2: Àánú lè wẹ́rí.
1: Mo gbàdúrà.
2: I pray.
1: Ó máa ra àánú gbà.
2: Ó
1: ní láyà sọ́tọ̀.
2: Today we separate.
1: Káfí máa ran ètò yìí lọ́wọ́.
2: Gbogbo
1: tí ètò yìí bá ràn lọ́wọ́.
2: Ó
1: ní náà máa ń sọ sí
2: ìdísí.
1: Wọ́n máa fún ẹni church account.
2: Give me the church account.
1: Àti phone number.
2: And the phone number.
1: Fún ẹni account number.
2: The account today. Echo Bank account. 097-000-3215. Again, Echo Bank account.
1: 097-000-3215. That is Freedom Apostolic Revival International Ministry. This is the name of the account. Or you can use our Providence Bank account. Providence Bank account is 89-00-512948. Again, Providence Bank account 89-00-512948. Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Or you can use our First Bank account also. First Bank account is 20-14-651906. Again, First Bank account 20-14-651906. Ojo Sam, Omo Loju Jesu, is the name of that account. Enquiries and details call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-16-4090.
2: Remain blessed in Jesus'
3: name. You're there for
1: you. He's well with us.
3: Amen.
1: Amen. You have rest of
3: mind.
1: And what you see, so tell them, I will use my glory.
4: Value, innovation, radio has never been this exciting. This is Jordan 105.5 FM.
5: Your favorite tunes are just a click away.
6: You feel it?
5: Jordan FM. Listen now and turn up.
7: Ọlọ́run tó yí ìgbà àti àkókò padà, ó ń bẹ láàyè síbẹ̀.
8: Bí ó ti ń ṣe nígbà ni, ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ní àkókò yé. Nínú ayé àwọn ènìyàn tí wọ́n ní àkókò láti ké pé.
7: Ìgbà mi gbọ́dọ̀ yí padà sí rere. My situation must change.
8: Ní ìpàdé àdúrà pàtàkì tí Ọlọ́run ti gbé kalẹ̀ tí ó ń fi ra ìgbà rere padà fún àwọn ènìyàn tó ń wá síwájú rẹ̀ fún ìyípadà sí rere. Ogun Jésù jogun ọ̀tá lọ, agbára ìmọ́lẹ̀ ju tòkòkò, agbára tó fi ọ sójú kan náà yóò pòórá, agbára tó fi ọ sí ipò tí kò ti Ọlọ́run yóò dohun ìtàn. Ìgbà tó le koko yóò rọjú, ìgbà tí kò rọrùn yóò dẹ̀rọ̀, àyípadà sí rere yóò dé bá ayé rẹ̀. Bí ó ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà pàtàkì yé, ó jẹ́rìí sí agbára Ọlọ́run.
7: My situation must change. Ìgbà mi gbọ́dọ̀ yí padà sí rere.
8: Agogo méje sí mẹ́wàá òwúrọ̀ ni gbogbo ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ ló ń wáyé nínú ìjọ Arise and Walk Gospel Assembly Prayer Garden number 23 Jagunmolu Street Church Bus Stop lẹ́yìn Dankara Spear Market Ìjayé Ojokoro Lagos. Ẹ pé ìránṣẹ́ Ọlọ́run Pastor Agbájé David torí ẹ̀rọ 08037200877. 08037200877.
7: Bí ọ̀tá fẹ́, bí ọ̀tá kọ̀, ìgbà rẹ yóò yí padà sí rere.
4: We are glad you're listening. Let's kickstart your ideas with innovative talks all day, every day. Your award-winning entrepreneurship and value station.
9: 105.5 FM Lagos. Jordan.
10: Hallelujah, hallelujah, hallelujah. Ijo Celestial Church of Christ, CCC Ileyanu Parish. Abosede Aro Avenue Seaway, Estate Gate, Ipinle Eko, Tepepe, Ikori Awon Agba ati Isidupe, Elekejilelogun Uru e. To ma wa ni Sunday 30th of August 2026. Akuri, Divine Progress, Genesis 26, verse 13. Monday 24, 2026. Ni Ashali Olu Shwa Guta Ti Omo Jo La Ago Me Wale Ti Da Rojo Keji Ojo Tuesday Ni Adura Obrini Rere I Dani Le Kwa Ti Soji Ago Me Sa Aros Ago Meji Losan Manu Iro Lesa Ago Me Wale Ojo Wednesday Akanshe Isi Anu La Ago Me Sa Aros Ago Meji Losan Ti Soji Ma Wale Ago Manu Iro Lesa Ago Me Wale Ojo Thursday Ni Prophet and Prophetess Day I Dani Le Kwa Ati Soji Praise Night La Ago Me Wale Ojo Friday Da Rojo Keji Ojo Saturday 29 Ni Church Sanitation Abe Wusi Orphanage Home Ati Be Be No Ojo Sunday 30th of August 2026 La Ago Me Wale Aro Gang ni Thanksgiving ti oja basama tele lesekese lago mejila osan opo eyan jankajanka lo nbo nbe royal father of the day is royal majesty oba adeleye abatan olopeki of opeki kingdom mother of the day dickiness prophetess fumilayo julius lati usa alaja opeyemi post shepherd venerable superior yemi sogbesan olukede assistant venerable superior evangelist oluwa segun ladipo oluso america fun itoni tabi ebi adura 08045314919 jesus yo ma
11: from Lagos, this is
12: Jordan.
4: 5 FM. This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.
3: bẹ́ẹ̀ ni láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs yunis mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún ni special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 nínú àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti máa forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yóò ọ́fíìsì youfit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé youfit fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún ni pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn o.

0: fami jade omo Olorun
1: fami jade
0: kilo wi
1: fami jade omo Olorun fami jade
2: ano
0: www.omolorunfamijade nínú kòtò àwọn àgbà níbi tí wọ́n máa ń parí ògbó àwọn èèyàn sí ó yà jáde wá níbi tí wọ́n máa ń tọ́jú àwọn ọmọ ológun sí kí wọ́n má bàa rí ògbó wọn lò mo pàṣẹ ní orúkọ jésù tí násárìtì ó yà jáde wá níbi tí a gbé ògbó rẹ pamọ́ sí tí ò jẹ́ kó gbó rẹ ó fọ̀hún lórúkọ jésù ó yà jáde wá nínú kòtò tó ti máa ń dáyàn gbèsè lórúkọ jésù ó yà jáde wá ọ̀sẹ̀mẹsọ̀ ó yà jáde wá tọmọtọmọ ó yà jáde wá nínú kòtò egún ilé ó yà jáde wá nínú kòtò gbèsè ó yà jáde wá nínú kòtò àìní ó yà jáde wá mo pa ní àṣà ní orúkọ jésù ó yà jáde ìwọ dòmìnira àṣẹ mu bẹẹ kò lè yí padà jésù olúwa wa orúkọ mi ò yí padà apostle àti wòlíì smo mustapha jp babasebi ọba láti ìjọ syrian christ golden church land of reality tólùjọ á wà ní gbaremu idiobi airport area ní ìlú ìbàdàn ẹtẹwọ síbi mo pàlàṣẹ omaranugba mo lo maranugba in the name of jesus o máa ṣe bí ọba nírú ọjọ́ wednesday báyìí ọjọ́ àánú a máa ní ìpàdé agbára láti ṣe bí ọba ní headquarters wa ní ìlú ìbàdàn tó bá ti dé ọ̀rẹ́ méjì agúgù sọpọ̀ ń lọ ṣe bí ọba ó wulẹ̀ bọ́kọ̀ fẹ́ ńbẹ̀ tó máa gbé ọ wá tó bá wà ní area lákíá máa lọ sí hope junction wàárọ̀ kadà ńbẹ̀ tó máa gbé wá sínú program àwọn àkànṣe program báyìí ní èèyàn ò gbọdọ̀ fi pamọ́ láì débẹ̀ èèyàn gbọdọ̀ débẹ̀ láti kí ni o láti gba ìyanu tiẹ̀ lórúkọ jésù ògo rẹ̀ jáde ro wednesday báyìí ní port harcourt 1 ní elios àwọn náà máa ń ṣe program ní abuja àwọn náà máa ń ṣe program ní wednesday báyìí ní ìlọrin ilésà osogbo àti ní abẹ́òkúta àwọn náà máa ń ṣe program wọn ní ọjọ́ wednesday àti ní saki ẹ̀tẹ́wọ́ sí mi mo pàlàṣẹ ògo rẹ̀ jáde wá mológo rẹ̀ jáde wá in the name of jesus tó bá ń gbọ́ látẹnu mi pé friday tó bá kẹ́yìn oṣù tá a máa ń pàdé nílùú fàpẹ́ ní kámpù wa friday lé ni o friday lé ó kú ọ̀tún la ìpàdé yẹn máa ní agbára ẹ gbọ́ mi sà ṣe rí ní ọjọ́ thursday a máa ní ìsọ òru kan àdúrà kan ṣe ní orí ilẹ̀ àánú ó máa ní agbára ẹ gbọ́ mi sà ìpàdé tí léyìí àkànṣe ni tó bá ti dago mẹ́fà láàárọ̀ ní ọjọ́ friday a wà bẹ̀rẹ̀ 24 hour program tí a máa ń ṣe ó máa ní agbára sà ẹ̀nàwọ́ sí ni ó máa rí àánúgbà o máa rí àánúgbà in the name of jesus ọ̀pọ̀lọpọ̀ thursday àti ọjọ́ sunday mo máa ń wà ní ìgàdò bẹ́ẹ̀ ni thursday àti sunday lásù ìgàdò road hotel bus stop wàá sọ pé òun lọ sí bí ọba kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ mo pàlàṣẹ níbi tí àánú ti ń sọ̀rọ̀ lórúkọ jésù ó yà kọjá síbẹ̀ mo ní kò kọjá síbẹ̀ in the name of jesus ó sọ nípa tó ń pè ní àgò àwọn àgbà yìí tó ń pè ní àgò ní ilẹ̀ yorùbá nǹkan tó máa ń kó àwọn nǹkan abẹ̀mí sí tó máa ń kó nǹkan abẹ̀mí tó máa ń kó wọn pamọ́ sí òun là ń pè ní àgò àgò ẹdìyẹ ó wà kódà mo sọ nípa ọ̀bọ kan tó gbé sínú cage ní ìlú abínibí mi nígbà tí mo wà kékeré mo sọ nípa ẹ àgò àgò jẹ́ ibi tó máa ń tọ́jú àwọn abẹ̀mí sí so that kò atẹ́gùn alẹ́ máa fẹ́ sí wọn atẹ́gùn àtóúnjẹ nìkan náà máa fún wọn bẹ̀ number one wọn ò ní movement kìí tẹ́ sí free movement wọn ò ní movement rárá ojú kan náà tán wà náà máa ń wà number two níbi tí wọ́n bá wà náà ti máa ń fún wọn lóúnjẹ oúnjẹ tó bá fún wọn òun náà ni wọn ní access sí láti jẹ number 3 àwọn tó bá wà ní inú àgò tó bá domi sí wọn lára kò sí nǹkan tó lè ṣe ibẹ̀ náà ni wọ́n máa wà number 4 nǹkan abẹ̀mí ọmọdé lè múgi kó fi gún bẹ́ yóò bá wípé tí ìyá ńlá tó bá ti gbéyàn ṣubú kékèké yóò máa gorí ẹ̀ ọmọ yẹn kéré lè múgi kó fi gún wọn inú ibi tó wà yẹn kò sí tó lè ṣe yóò kàn ké náà ọmọ ìyá sáré kúrò ńbẹ ọ̀pọ̀lọpọ̀ ìyà ní ẹ̀ka abẹ̀mí tá a bá fi sínú àgò tó máa ṣe kí ni ìyà ọ̀pọ̀lọpọ̀ ìyà ló máa ń jẹ wọn mo rántí nígbà tí mo wà ní kékeré a fẹ́ jí láti lọ sí oko a máa ń jí lọ sí oko láràárọ̀ gẹ́gẹ́ bí ṣe àwọn parent wa náà ní ọjọ́ náà a jí lọ sóko wọn ò rántí tú àwọn ẹyẹ adìyẹ tó wà nú àgò wọn ò rántí sí wọn sílẹ̀ so àìsí wọn sílẹ̀ yìí àlọ́ kò bẹ́ẹ̀ wọ́n wà nú ibẹ̀ ibẹ̀ náà wà tá a fi lọ oko tá a fi padà wá wọn à jáde wọn ń pebi kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ẹ tó fi sínú àgò tó bá ti gbàgbé ẹ̀ síbẹ̀ ó gbàgbé ẹ̀ náà ni kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ àwọn ìyà tó máa ń jẹ ohun tó bá wà ní inú àgò nìyẹn náà àwọn èèyàn kan dàwà tó yẹ pé inú àgò ni ayé tọ́jú wọn sí ẹni tí ayé bá ti lè tọ́jú sínú àgò ha irú ẹni bẹ́ẹ̀ ó nílò àdúrà torí pé kò ní mọ̀ pé inú àgò ló wà ṣé ẹ wá rí àwọn nǹkan tí mo ló máa ń ṣẹlẹ̀ yìí bó ṣe máa ń ṣẹlẹ̀ inú ayé wọn náà nìyẹn ìdí ni ẹ sọ pé a gbàdúrà lórí ẹ wọn dẹ̀ fi yọ pé ó ní àwọn function kan tí wọn máa ń gbà rìn nínú ayé èèyàn àyẹn láwa dojúkọ lẹ́ni àtọ́lá ha mo gbàdúrà nínú àgò tí ayé fi ọ́ sí sàmì dáadáa lórúkọ jésù ó yà jáde kúrò ní orúkọ olúwa ó yà jáde kúrò ó yà jáde kúrò lára function wọn ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ni wọn máa ń fi sínú àgò tá a bá ti fi ọpọlọ ènìyàn sí inú àgò irú ọpọlọ bẹ́ẹ̀ wọn kì í lè ronú jìnà èrò wọn máa ń kúrú tí ọpọlọ bá ti lè wà nú àgò àwọn àgbà tẹ́ ẹ bá fi sílẹ̀ ìwé kò lè mọ̀ wé torí pé ó wà ní ṣàkóso àwọn àgbà tí ọpọlọ èèyàn bá ti wà ní inú àgò irú ẹni bẹ́ẹ̀ èrò rẹ̀ kò ní ju area tó wà lọ àwọn la máa ń pè ní elérò kúkúrú elérò kúkúrú lára àwọn functions tí ó máa ń ṣẹlẹ̀ sí àwọn tó wà nínú àgò òní mò ń mẹnu báyìí àwọn èèyàn kan wà nínú àgò àwọn àgbà níbi tá a tọ́jú wọn sí wọ́n máa ń gbìyànjú láti ṣe kí ni o láti jẹ ìta pè lẹ́gùn nínú bíbélì pé nínú ogún rẹ ni ìwọ ti máa jẹ ó ní àwọn gbàgbọ́ pé tó bá ti sùn tó bá ti jí tó bá ti jẹun ọ̀rọ̀ wọn ti tán gbogbo ìrònú wọn ojú àti jẹ àti mu lọ ìgbé ayé kọjá kéèyàn kan ronú pé kò kàn jẹ kò kàn mu ojú bẹ́ẹ̀ lọ number 3 o ni pé wọ́n máa ń bẹ̀rù láti ṣe ojúṣe wọn tó bá ní kán máa rí àyàwó máa já wọn ò ní fẹ́ máa rí on time ẹ̀rù ojúṣe ó máa bà wọ́n gbogbo nǹkan tó bá ní kán ṣe ẹ̀rù ó máa bà wọ́n in fact responsibility yẹn wọ́n máa ń dàbẹ̀ pé nǹkan bàbàrà ni tó bá tó jàjà máa rí wọn a máa ti responsibility wọn sí ìyàwó wọn bẹ́ẹ̀ pé ìyàwó wọn náà agbọ́dọ̀ àjọ lọmọ náà ni àjọṣe náà ni àjọṣe kí wọ́n ẹ̀kọ́ ìwọ ló ní responsibility but ẹ̀rù wọn máa bà á láti tó lè fi gbé responsibility yẹn wọn máa tóbi lójú ẹ̀ kìí ṣe fọ́ọ̀tì ẹ̀ ọpọlọ ẹ̀ wà nínú àgò kò lè ronú nítorí lè ṣe láti mú kí agbègbè rẹ̀ kó gbòòrò tí yóò fi lè ní ipá láti lè ṣe kí ni o láti lè tọ́jú ẹbí àti ara number 4 òun ni ìbẹ̀rù ètò kí ni mo pè é ìbẹ̀rù ètò àbí àìkí lè ní àyè láti lẹ́tò fún tó yẹ kó ṣe wọ́n máa ń lack planning lack of planning wọn kì í lè plan fún nǹkan tó fẹ́ ṣe because kí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó báyìí ẹnu náà fi máa sọ pé àwọn ó ṣe léyìí àwọn ó ṣe léyìí àwọn ó ṣe léyìí kì í ṣe fọ́ọ̀tì wọn ọpọlọ tó yẹ kó fi ronú ó wà nínú àgò àwọn àgbà ara functions ti inú àgò nínú yẹn now ìgbà tí ò bá dẹ̀ ronú láti ṣe kí ni o láti sọ pé òkè o mo fẹ́ tẹ̀síwájú báwo ló ṣe fẹ́ lè tọ́jú ìyàwó ó kàn máa fẹnu sọ́lá ni sá wọn ò ní plan wọn kì í ní plan bíbélì dẹ̀ wípé only just for a loss, no, we look, ni only Kerala, ni essay, KJD, no one, Luke chapter 14, ni verse 28, only ni Torina, Tanilu, ye, Tofa Koele, Ilego Gorokan, Tiki, Yoko, Kotoko, Kiosi, Siro, Ilechio Nani, Boya, and it's only a barra, Latin Cotan. So, but I want the Joko, Latin Siro. O mo ri se ta fi le joko lati siro opolo won wa ninu ago en awon soke sa mo pa lase mo fe ko fo soke sa mi gbogbo agbara to gbo opolo re sinu ago loruko Jesus o ya gbina in the name of Jesus. Sori inti mo nso yi mami ti photo omo re ba wa lodo e mu photo yen a fe gbadura ejo e gbadura yen daada fun awon omo yin eyin mama eyin na gbadura yin fun ayin daddy eyin na gbadura e gba opolo yin kuro lowo ago awon agba opolo ti eyan ba ti le ronu daada ki ronu e ko de ja si aseyori iru opolo be nbe nu ago awon agba o de common lara nkan ti satani ma nlo lati so eniyan di alaini ara function se oni mo so yin now o si ku merin iyen la ma bojuto to ba di ola. But afẹ gbadura egbe owo mejeje si ori yin e palase pe so pe oluwa
1: oluwa
0: oh my god so pe oluwa
1: oluwa
0: ninu ago awon agba
1: ninu ago awon agba
0: ti atojo opolo mi si
1: ti atojo

0: àṣebí ọba Mimina Branch. Mo wá fẹ́ give testimony lórí olóró rẹ́súrẹ́sú. Mo ti ṣiṣẹ́ abẹ ní ìdodo mi yẹn rí for a very long time. So ìgbà tí wọ́n fún wa ní òróró yẹn mi wá ń tí wọ́n ṣe ní kàṣe lò ó ṣàmù nínú òróró yẹn. Mo wá fi pa ìdodo mi nígbà tó máa di alẹ́ tí mo ti jẹun tí mo ní kí n sùn. Mo bí gbogbo oúnjẹ tí mo jẹ. Mo wá bí àwọn nǹkan dúdú tó kòrò. Mo ṣá ń bí. Mo tún mọ òróró sí i. Mo ń bí ẹ̀. Mo ń bí. Mo wá fi píṣọ̀ bàbá mi ṣe bí ọba. Mo wá fi bu inú mi. Mo wá lóorun sùn. Mo wá lóorun sùn. Mo wá ní àlàáfíà inú mi. Wá fuyẹ. Òróró rẹ́súrẹ́sú yẹn ó ń ṣiṣẹ́ ìyanu o. Ó ń ṣiṣẹ́ ìyanu. Ó ń ṣiṣẹ́ agbára. Òróró rẹ́súrẹ́sú yẹn da gbogbo inú mi ló fuyẹ. Ó fuyẹ kò wúwo kò kan mí nídodo mọ́. Kódà mo lè ti ọwọ́ bọ ìdodo mi. Mo wá ní kí n dúpẹ́ olórí òróró rẹ́súrẹ́sú o. Bàbá mi Ọlọ́run àṣẹ lárúgbó òrí fún wa o.
1: Ọlọ́run ọba ṣe mí ọba dára ní ayé mi o. Bàbá ìlú náà ti lẹ́rìí o. Orúkọ mi rí Yẹmí Ọ̀kẹ́ àti Abúyẹ̀gbà ọmọ ìjòyè afẹ́fẹ́ ni mí o. Torí aṣọ ṣọ́ọ̀ṣì aláṣọ funfun ni mò ń lọ. Ẹ̀rí mi lọ báyìí pé ní ìgbà tí ọmọ mi lóyún tí ó fẹ́ bímọ ní òru. Mo fún ní òróró ọmọ tó fẹ́ bímọ ni mo fún ní òróró. Ìgbà tí wọ́n fún ní òróró yẹn ni pé náà pé kí ni kò ní fún ní òróró. Ìgbà tí wọ́n lo òróró yẹn fún ọmọ yẹn ṣàmú nínú wáyá ó ṣàtó bí ọwọ́ rọlẹ̀ wọ́n bá ṣàtọ̀ pé fẹ́ṣọ̀ péṣọ̀ fún wọn péṣọ̀ kì. Mi ni májẹ̀mú lè orí ọba ṣe bí ọba rèé. Mo ti fún un bí àwọn tó ṣàtò fún un fi pa ní inú torí wọn yọ̀ǹda mi pé kí n tiẹ̀ fún nǹkan tí wọn fẹ́ fún. Nígbà tó yá ṣáàdì ọwọ́ aago méje ọ̀nà máa ṣọ pé ṣọ̀fún lọ́kọ̀ tí ń sọ pé wọ́n mì kí nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Mo ní kò sí nǹkan kan pé ayọ̀ ni sẹ̀. Èmi nígbàgbọ́ bẹ́ẹ̀. Nígbà tí wá tó ìṣẹ́jú díẹ̀ mo ṣáàdì pé ẹni tó fẹ́ ṣe abẹ́ yẹn ó ti dé ìwọlé. Nígbà ìwọlé mo ṣàrò pé ọlọ́run ṣiṣẹ́ ní yàrá. Bó ṣe wọlé bó ṣe daṣọ bò báyìí ó daṣọ bo ọ̀nà bó daṣọ bò ọ́n ní bó ṣe fẹ́ fún ní abẹ́rẹ́ pé kó má lè mọ pínì pé òun kó má lè mọ pínì yàrá kó gbá pé ọkẹ́ ṣiṣẹ́ abẹ fún báyìí bí ọmọ ṣe jáde ni àti ọmọ àti ibi bí àwọn méjì ṣe jáde nìyẹn. Mo fògo fọlọ́run òyìn ọlọ́run ló gun òun torí pé ọlọ́run bàbá ṣe bí ọba lórí bàbá ṣe bí ọba ń dára nínú ayé ọmọ mi. Mo dúpẹ́ o mo dúpẹ́ gidi gan. Ẹ̀rí mi kejì lọ́ba yìí pé òun fà ọ́ ní ká san ọ̀rẹ́ májẹ̀ ìwà 6,000 nínú oṣù yìí. Mo sọ pé òótọ́ owó pọ̀ lọ́rùn ṣùgbọ́n mo sọ ní 1,000 tó fi pé ọjọ́ mẹ́fà. Mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àṣebí ọba ó dára nu ayé mi. Ó dẹ̀ rí ọmọ orí ẹni fún mi ní 35,000 naira cash. Ìdẹ̀yẹ ni mo tún lọ́ni tó fún mi ní 5,000. Mo tún lọ́ni tó fún mi ní 10,000. Láti ìgbà tí mo ti sọ rẹ̀ májẹ̀ mí yẹn báyìí ìyanu ìṣẹ̀lẹ̀ inú ayé mi. Gbogbo àpẹẹrẹ gbàgbọ́ mi mo dẹ̀ rí lò nígbàkúgbà mo dúpẹ́ lọ́wọ́ bàbá ṣe mi ba.

ojúmọ́ ńlá fi ń mọ iyọ̀ tó lọ́bẹ̀ ojúmọ́ náà la fi ń mọ bẹ̀ tó níyọ̀ ojúmọ́ náà la fi ń mọ gbogbo nǹkan tó yí pé tójúmọ́ bá ti mọ gbogbo ẹ̀ ó mọ́lẹ̀ kedere ni ayọ̀ bá mi ò tókè gbé mi sórí instagram jẹ́ káwọn èèyàn rí mi ajọ wà láàárọ̀ ẹni ẹ káàárọ̀ ní gbogbo ibikíbi tẹ tí láǹfààní láti máa gbọ́ mi díẹ̀ jẹ́já ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé ò le onílarí kò sẹ́ni tó mọ̀ la ilé ayé ó gba díẹ̀ díẹ̀ ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó lò ní ó lè má lọ̀la ẹni tó lọ̀la ó lè má lò ní ìgbàlá ni ẹnìkan ò láyé ẹ bá já ṣe jẹ́jẹ́ alágbára ò ní ẹ ṣe díẹ̀ díẹ̀ àṣẹ ń bẹ lẹ́nu.

0: ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ lórúkọ tèmi mc ìràwọ̀ yín náà ni àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ lórúkọ àwọn ọ̀rọ̀ yìí ti wà wájú mi bìbà mo ti já wọn lulẹ̀ bí àpò ẹ̀wà kódà mo rí wọn lulẹ̀ bí àpò ìyèrè ń máa kà sí yín létí lẹ́yọkọ̀ọ̀kan ìjìjì gẹ́gẹ́ bí wọ́n ṣe sin ní ọ̀nì kínníwé sínú àwọn ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn daily post torí pé bí wọ́n ṣe post rẹ̀ síta náà ni mo ní kí n gbé síta fún ẹ̀yìn aráalé gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe gbé jáde fún mi láàárọ̀ yìí wọ́n ní ọlọ́pàá wọ́n ṣe àwárí ilé ilé tí wọ́n ti ń ta ọmọ ní mòwe wọ́n sì tú àwọn olóyún àti ọmọ dé wọn tú wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ìwé náà ṣe ṣe ní àlàyé láàárọ̀ yìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun ẹ̀ka ti mòwe wọ́n ti ṣàwárí ilé kan eléyìí tí wọ́n ní àwọn ọmọ ọwọ́ ni wọ́n ń tà lápá bẹ̀ eléyìí tí àwọn olóyún àtàwọn ọmọdé táwọn náà sì wà pẹ̀lú wọn níbẹ̀ abúlé abárin ní mòwe ní ilé náà ni wọ́n ní ó wà gẹ́gẹ́ bí dsp olúṣèyí babáṣèyí ẹni tó jẹ́ alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ ogun bó ṣe wí nínú àtẹ̀jáde eléyìí tó fi síta ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun tẹ́ ẹ bá lọ wo ìwé ìròyìn daily post ẹ rí àwòrán ilé ilé náà ibi àárín kan ni wọ́n rẹ́ ìtókù wọn ti parí ẹ̀ búlọ́ọ̀kì bíríkì lẹ́ẹ̀rí lára ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣẹṣẹ gẹ́gẹ́ bí babáṣèyí ṣe wí nínú àtẹ̀jáde rẹ̀ ìkọ̀kan ló wà nídìí ètò títa ọmọ àti bí àwọn olóyún ṣe ń wà nínú ilé náà pẹ̀lú àwọn ọmọdé nǹkan bí aago mẹ́jọ àárọ̀ ọjọ́ ajé ọjọ́ kẹrìnlélógún oṣù kẹjọ ọdún 2026 yìí ni ikọ̀ ọlọ́pàá ya bo abúlé tá à ń sọ yìí lẹ́yìn tí olobó ta wọ́n lórí ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ òpópónà tolúwa làṣẹ abúlé abárin ni wọ́n ní ibẹ̀ wà tó jẹ́ pé kò jìnnà sí gbárinmọ́lẹ̀ ṣé gbárinmọ́lẹ̀ náà ni ẹ̀yin ará mòwe ìròyìn ti gbé ìṣẹ̀lẹ̀ yẹn o tó jẹ́ àwọn agbègbè tí kò sí ní ìgboro tí kò sí ní
1: ìgboro
0: mòwe ni wọ́n ní àwọn ikọ̀ náà fi ṣe ibùba bí ọlọ́pàá ṣe wí bí èrò àjò wọn ni lásìkò àwọn ọlọ́pàá ya wọ ibẹ̀ méjì gbà sílẹ̀ orúkọ wọn ni ilésànmí folúkẹ́ ẹni ọdún 23 years ẹni tó lóyún oṣù méje síkùn kábíyèsí ọlọ́run àti eje kua melody ẹni ọmọ ogún ọdún ni 20 years tí oyún tiẹ̀ sì wà ní oṣù mẹ́jọ wọn ní àwọn ọmọdé mẹ́rin tí wọ́n jẹ́ ọkùnrin méjì àti obìnrin méjì ni àwọn tún rí kó kúrò ní ilé náà gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe wá ṣe wọ́n ní alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ ogun ó ṣàlàyé pé ìwádìí tún jẹ́ káwọn mọ̀ pé obìnrin kan blessing bright evyong ẹni ọdún 26 years ṣẹ̀ṣẹ̀ bímọ ọkùnrin sílé ìwòsàn kan lágbègbè mòwe ó sì jẹ́ ọ̀kan lára àwọn èèyàn eléyìí tó wà ní ìgbèkùn àwọn ikọ̀ yìí wọ́n ní ogúnjọ́ oṣù kẹjọ yìí ni wọ́n ní blessing bímọ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìwé ìròyìn láàárọ̀ tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn babáṣèyí ṣàlàyé pé blessing tó bímọ làwọn rí ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú ibi tí ọmọ ìkókó tó bí tó wà wọn ní kò tí ì yé ẹnikẹ́ni báyìí ṣùgbọ́n wọ́n rí blessing nílé ìwòsàn níbi tí í ti ń gbà tọ́jú ṣùgbọ́n wọn ọ̀rọ̀ ọmọ tó bí o wọ́n ní èyí ló jẹ́ káwọn mú un lọ sí ilé ìtọ́jú láti lè tọ́jú rẹ̀ eléyìí tí wọ́n pe agbègbè ọ̀hún ní agbègbè mòwe ọ̀hún náà ni wọ́n ní ó wà wọ́n wá fi kún pé àwọn yóò máa fi ìṣẹ̀lẹ̀ náà tó aráàlú létí bó ṣe ń lọ àti ibi tí àwọn bá ṣẹ́ dé gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde lónìí wọ́n ní ṣùgbọ́n ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bá dé ò àwọn ò jẹ́ kó máa yí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà bákan náà ni wọ́n ní àwọn ti taari ìṣẹ̀lẹ̀ yìí sí ẹ̀ka tó ń tọpinpin ìwádìí ìwà ọ̀daràn ìyẹn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun tó wà ní eléwéran ìyẹn ní ìlú abẹ́òkúta wọ́n ní bí ẹnikẹ́ni bá ní olobó eléyìí tó fẹ́ ta ọlọ́pàá lórí àwọn èèyàn eléyìí tí wọ́n fura sí pé ọwọ́ wọn kò mọ́ àwọn nọ́mbà wọ̀nyí tí wọ́n kọ sínú ìwé ìròyìn mi ò ní pè báyìí ṣùgbọ́n ẹ lọ mú ìwé ìròyìn daily post ẹ bá ìròyìn ọ̀hún níbẹ̀ láàárọ̀ yìí. Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọ́jà ti fìdí àìdùnnú rẹ̀ léde lórí

àwọn ìròyìn kan eléyìí tó ní tó mi gbòòrò títí pé àwọn ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ládọjà tún kìlọ̀ fún àwọn akọ̀ròyìn tó ń gbé irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ kiri kí wọ́n jáwọ́ nínú rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè fojú winá òfin agbẹnusọ kábíyèsí olóyè adéṣọlá ọlọ́kọ́ òun náà ló fi ìkìlọ̀ náà léde lórúkọ olùbàdàn lẹ́yìn àbẹ̀wò alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC ìyẹn nẹ́ntawe ìtúwádà sí ààfin olùbàdàn àbẹ̀wò ìtúwádà sí ààfin olùbàdàn kò ṣẹ̀yìn bó ṣe lọ sí ìbàdàn láti lọ gba àmì ẹ̀yẹ tí fásitì kan fún eléyìí tí wọ́n fún un níbẹ̀ àmọ́ lẹ́yìn àbẹ̀wò náà ni àwọn ìròyìn kan bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri ní ìgboro pé olùbàdàn ti ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC nígbà tó ń dá sí ọ̀rọ̀ ọ̀hún ọlọ́kọ sọ pé irọ́ ni ìròyìn náà àti pé kò sí ohun tó jẹ́ tó jọ mọ́ irú nǹkan bẹ́ẹ̀ rárá o ó ní ní gbogbo ìgbà tí àyè bá ti gba olùbàdàn ó ní ó lè gba ẹnikẹ́ni lálejò yálà ẹni náà wá láti inú ìlú ìbàdàn ni tàbí ìpínlẹ̀ ọ̀yọ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn alága gbogbo ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n nẹ́ntawe ìtúwádà òun ló lọ sílùú ìbàdàn tó sì lọ gba ẹ̀mí ẹ̀yẹ ní ọ̀kan lára àwọn fásitì tó wà nílùú ìbàdàn ó sì wòye pé ó yẹ kí òun ṣàbẹ̀wò sí olùbàdàn ṣùgbọ́n wọ́n ti sọ̀rọ̀ sídà o olùbàdàn ni ẹyẹ gbé ìròyìn tí ò bá jẹ́ ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ nípa mi o bẹ́ẹ̀ bá fẹ́ fojú winá òfin ìyún náà jáde tán nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Láàárọ̀ kùtù àná ní ọjọ́ ìṣẹ́gun ni àwọn ọlọ́pàá yabo ilé gbajúmọ̀ orí ayélujára tó máa ń sọ̀rọ̀ tako ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹ̀sìn àbáláyé ìyẹn Abdulaziz Adégbọlá Ifátìmílẹ́yìn ẹni tí ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ sí ta ni Ọlọ́run gẹ́gẹ́ bí ilé rẹ̀ tó ń gbé nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn ọlọ́pàá náà ti kó wọn ara wọn jọ ò tí wọ́n sì kó ara wọn sínú ọkọ̀ láti lọ sí ilé rẹ̀ pé tí wọ́n fẹ́ gbé kúrò nínú ilé rẹ̀ ìlú Ìlọrin tí í ṣe ìpínlẹ̀ Kwara ni wọ́n sọ pé àwọn ọlọ́pàá ọ̀hún ti wá pẹ̀lú ọkọ̀ bọ́ọ̀sì aláwọ̀ funfun eléyìí tí kò ní nọ́mbà ìdánimọ̀ kété tí àwọn ọlọ́pàá ọ̀hún ti dé sí àdúgbò tí ta ni Ọlọ́run gbé ni ìwé ìròyìn gbé jáde wípé wọ́n gbọ́ pé wọ́n ti gba ilé rẹ̀ lọ tí wọ́n sì ní kò tẹ̀lé àwọn lọ sí àgọ́ wọn o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé ìròyìn ohun tí wọ́n ṣe ní àlàyé láàárọ̀ tòní wọ́n ní níṣe ni ọkùnrin náà ti sọ pé òun kò lè tẹ̀lé ẹnikẹ́ni jáde kúrò ní inú ilé òun àti pé ìmúra wọn kò jọ ti ọlọ́pàá bí kò ṣe pé òun fúnra rẹ̀ pé wọ́n fẹ́ wípé bóyá wọ́n fẹ́ jí òun gbé ni nínú fọ́nrán tí ọkùnrin náà gbé sójú òpó Facebook rẹ̀ èyí tí àwọn akọ̀ròyìn tí wọ́n gbé ìwé ìròyìn Daily Post jáde tí wọ́n rí náà ni wọ́n ti rí níbi tí àwọn ọlọ́pàá ọ̀hún ti ń fi agídí gbé ta ni Ọlọ́run tí wọ́n sì ń gbé jáde kúrò nínú ilé rẹ̀ ìgbà tí wọ́n dé ibi tí wọ́n ti fẹ́ gbé sínú ọkọ̀ bọ́ọ̀sì ni wọ́n ní ta ni Ọlọ́run yarí mọ́ wọn lọ́wọ́ pé ẹ sì mọ wọ́ọ̀dì mi nǹkú ò ń bí báyìí o nǹkú ò ní ìlú Ìbàdàn yìí ibo lẹ ti wá ní ìlú Ìlọrin ní Kwara ń lọ o ẹ ṣe wá ọlọ́pàá ò ṣe wá láti Kwara láti wá gbé mi nílùú Ìbàdàn ẹ mọ̀ wá gbé mi kúrò Ìbàdàn ẹ mọ̀ gbé mi lọ Kwara gẹ́gẹ́ bí àwọn ará àdúgbò náà bí wọ́n ṣe bá àwọn akọ̀ròyìn náà sọ̀rọ̀ tí wọ́n sì ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ wípé àwọn ará àdúgbò náà dúró tán pé wọ́n kò lè gbé arákùnrin náà kúrò ní agbègbè àwọn ẹlẹ́yinjú àánú ni wọ́n gbọ́ pé wọ́n tètè ránṣẹ́ sí olórí ẹ̀ṣọ́ ààbò ìbílẹ̀ ni ìyẹn ìlú ẹkùn Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Ìgbòho láti wá ṣe ìrànwọ́ fún tani Ọlọ́run lórí àwọn tó fẹ́ jí gbé nínú fọ́nrán ọ̀hún ni Ìgbòho ti ń bá ẹnìkan sọ̀rọ̀ tó sì sọ pé onírúurú nǹkan ló ń ṣẹlẹ̀ káàkiri lẹ́yìn tó kọ ìpèníjà ìpèníjà bá ọ̀rọ̀ ètò ààbò ní ilẹ̀ Yorùbá Ìgbòho ní ìgbésẹ̀ náà kò bójúmu tó nítorí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń jà sí àti pé àwọn ọlọ́pàá tó wá tí wọ́n wá dá wàhálà sílẹ̀ lẹ́yìn tó jẹ́ kí wọ́n ti gbogbo ọ̀nà tó wọ inú àdúgbò eléyìí ti ta ni Ọlọ́run tó ń gbé pa wọ́n ní èyí kìí ṣe ohun tó bá òfin mu Sunday Ìgbòho náà kò rojú sírú ìgbésẹ̀ eléyìí tí àwọn agbófinró ọ̀hún eléyìí tí wọ́n wá ṣe ní ìlú Ìbàdàn láti gbé ta ni Ọlọ́run ìyún náà ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ lọ ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀ bá ń bẹ̀ wọ́n ní lórí ọ̀rọ̀ àwùjalẹ̀
àwọn agbolé ẹbí fásúngbùà fú ṣe ń gbúwà òde tí ipò ọba òjalè tí wọ́n ní ti ilẹ̀ ìjẹ̀bú tó kàn nílùú ìjẹ̀bú òde ni wọ́n ti wọ́ ìjọba ìpínlẹ̀ ogun àti àwọn afọbajẹ lọ sí iwájú ilé ẹjọ́ o wọ́n ní kò sí nǹkan méjì eléyìí tí wọ́n fi gbé ìgbésẹ̀ yìí bí kò ṣe bí ìjọba ìpínlẹ̀ ṣe gbésẹ̀ lé gbogbo ètò yíyan ọba tuntun fún akilẹ̀ ìjẹ̀bú lẹ́yìn ìpapòdà ọba síkírù láì káyọ̀dé adétọ̀nà lọ́dún tó kọjá ilé ẹjọ́ gíga tó wà nílùú ìjẹ̀bú òde ni àwọn mọ̀lẹ́bí náà wọ ìjọba ìpínlẹ̀ ogun àti àwọn afọbajẹ lọ o nínú ẹ̀sùn eléyìí tí wọ́n kọ nọ́mbà rẹ̀ sí inú ìwé ìròyìn láàárọ̀ tòní ti abẹ́ òfin ti ọdún 2026 níbi tí wọ́n ti ń ro ilé ẹjọ́ lọ́rọ̀ ilé ẹjọ́ o láti pàṣẹ fún ìgbìmọ̀ àwọn afọbajẹ láti bẹ̀rẹ̀ gbogbo ètò yíyan àwùjalè tuntun pàdé láì fi àkókò ṣòfò àwọn mọ̀lẹ́bí náà sọ pé àwọn fẹ́ kí ìgbìmọ̀ afọbajẹ kí wọ́n bẹ̀rẹ̀ ètò yíyan àwùjalè tuntun padà ẹgbìyàn padà kí wọ́n sì tètè parí rẹ̀ ní kíákíá bákan náà ni wọ́n tako bí àwọn ọlọ́pàá ṣe ń ti ààfin àwùjalè pa o eléyìí tí wọ́n ní èyí tí wọ́n sọ pé kò ṣẹ̀yìn àṣẹ ìjọba ìpínlẹ̀ ogun láti dá gbogbo ètò yíyan ọba tuntun dúró wọ́n ní eléyìí gan wọ́n ní bí àbágbàgbé ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 2025 ni ọba adétọ̀nà tẹ́rí gbaṣọ o tó sì jẹ́ kí ipò àwùjalè tí í ṣe olórí ọba ní ilẹ̀ ìjẹ̀bú kó ṣòfò ṣùgbọ́n wọ́n ní àwọn mọ̀lẹ́bí tí ọba kan wọ́n ti wọ́ ìjọba ìpínlẹ̀ ogun lọ sí ilé ẹjọ́ wípé kí ló ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá náà tún ti ààfin pa èé ṣe ẹ tètè wá nǹkan ṣe sí o ká tètè yan ọba kí gbogbo ẹ̀ ó lọ bó ṣe yẹ kó lọ ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní.

wọn ni àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n wà ní òkè ẹjẹ mú ìròyìn lè mo ti mú lẹ́ẹ̀kan nínú ìwé ìròyìn daily post nínú ìwé ìròyìn the nation náà ni mo wà báyìí wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu ti pa ní àṣẹ fún àwọn ọmọ ogun àti àwọn àjọ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ẹ̀ṣọ́ aláṣọ dúdú eléyìí tá a mọ̀ sí department of state service yẹn dss wípé ó dà o ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò ẹ̀yin bọ̀rọ̀ kìíní lẹ́nu lọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akíkọjú nínú iṣẹ́ ogun káṣàbò fún aráàlú wọ́n ní ààrẹ ni etí yín mélòó wọ́n ní ẹ̀sà méjì méjì náà lọ́lọ́run fún wa ó dà bẹ́ẹ̀ ààrẹ ni ó yà o ẹgbẹ́ apá ẹ máa lọ sí ìpínlẹ̀ niger ẹ lọ gba àwọn tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ń bẹ̀ ẹ lọ gba wọ́n lẹ̀ o tẹ́ ẹ bá gbàgbé o ìwé ìròyìn gbé jáde the nation ò ní àwọn ẹṣin òkọ́kú náà ni wọ́n ya bo ibi tí àwọn èèyàn ti ń kírun tí wọ́n yan ọlọ́run ọba wọn wípé aláwagbá o ìyẹn lọ́jọ́ jimo tó kọjá o tí wọ́n forí balẹ̀ fọlọ́run pé ọlọ́run ṣe gbogbo tá a fẹ́ dárí ẹ̀ṣẹ́ wa jù wá bí a ṣe ń dárí jẹ́ àwọn tó ṣẹ̀ wá ìyẹn nínú mọ́sálásí o ìyẹn lọ́sẹ̀ tó kọjá ìyẹn jimo níbẹ̀ náà ni àwọn agbébọn ajínigbé yìí ni wọ́n ya bo ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ń forí balẹ̀ tí wọ́n rùkú wọ́n níbi tó ti rùkú náà làwọn agbébọn wọlé o tí wọ́n sì ní ẹ̀yà ẹ dìde àwa tá a jọ lọ́run lọ ti dé o ẹ̀tọ́ lọ́run àtọ́lọ́ ya mórí wọnú gbó lọ wọ́n ní wọ́n mà kó gbogbo àwọn èèyàn tí ń yan lọ́run wọn kó wọn wọgbé o wọ́n ní èyí gan náà ló jẹ́ kí ààrẹ wò pé àhá kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ìlú tí ò bá sófin ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ o làárẹ̀ bá pàṣẹ pé ó yá ẹ̀yin àjọ ọmọ ológun ó yẹ gbéra sọ ẹ̀yàn ọlọ́pàá ẹ kún wọn ẹ̀yin dss ẹ̀yin náà ya bò wọ́n o ó yẹ ẹ máa wọnú gbó lọ kẹ́ ẹ lọ rèé kó gbogbo àwọn tí wọ́n ń ṣàdúrà tí wọ́n ń san ọlọ́run wọn jẹ́jẹ́ táwọn agbébọn yìí tí wọ́n kó o ó yẹ lọ wá wọn jáde o wọ́n ní agbègbè dakara ìyẹn ń péyá náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o ìyẹn ní ìpínlẹ̀ niger gẹ́gẹ́ bí ìwé ìròyìn the nation bó ṣe gbé jáde ààrẹ ti pa ní àṣẹ wípé kí àwọn ọmọ ogun kí wọ́n ya bò wọ́n nínú ìgbó kí wọ́n sì rí dájú pé wọ́n gba gbogbo àwọn tí wọ́n jí kó lọ ìyún náà wà nbẹ̀ láàárọ̀ tòní ọmọye nínú ẹgbẹ́ òṣèlú adc fún ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 tálẹ́ńtà ń sọ ìyẹn àtíkù abubakar ó sì dúró lórí rẹ̀ ni ẹ̀rọ bẹ́ẹ̀ sọ abẹ̀bẹ̀ sókè ní gbagba ibi pẹlẹbẹ ni ó fi lélẹ̀ lórí ọ̀rọ̀ pé òun ó yọ sọ́bsidì ìyẹn owó ìrànwọ́ orí epo tóun bá ẹ padà di ààrẹ lórílẹ̀‐èdè yìí ó wá ní ẹ farabalẹ̀ ẹ gbọ́ mi dáadáa ni ṣé rí èmi tí mo sọ̀rọ̀ yìí ó ní ohun tí mo rí wọ́n ní ohun tójú àgbárí tó fi jìn wọ́n ní ó ní nǹkan tó rí o wọ́n ní bẹ́ẹ̀ sì ló jẹ́ wípé tágbà bá jókòó ohun tágbà bá rí lọ́nà tó jìn kọ́mọdé gorí òpó ná tàbí kó gorí igi tó ga gògòrò wọ́n ní kò lè rí o gẹ́gẹ́ bí àtíkù ṣe wá tẹ̀síwájú nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí amóhùnmáwòrán níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ní bàbá kí lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi garu ọwọ́ lórí ọ̀ pé ẹ dá sọ́bsidì padà bàbá ní ohun tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ẹ̀mọ oníṣẹ́ rí ṣe rí pé mo fẹ́ dá owó ìrànwọ́ orí epo padà tí n bá padà di ààrẹ lórílẹ̀‐èdè yìí ó ní ìrọ̀rùn òde báyìí ó ní owó mọ́tò tó wọ́n kò ní wọ́n mọ̀ ó ní gbogbo epo tó ṣe gbogbogbò kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó ní gbogbo ó wà lọ dáadáa yóò mọ lọ sí wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àtíkù abubakar ló ṣe ṣe ní àlàyé ó ló máa yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà o ó lóun sì máa ṣe àwọn àtúntò àti àwọn àtúnṣe lọ́pọ̀lọpọ̀ gan tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ní ní ìgbàgbọ́ pé ló ṣeé ṣe bẹ́ẹ̀ ó nítorí pé òun jókòó sílé lọ́jọ́ kan lòun wò pé ayọ̀ sọ́bsidì àwọn èèyàn ń pariwo pé ìlú le ẹjẹ́ tún gbìyànjú kájà padà ká wá ṣe àwọn nǹkan táwọn èèyàn fẹ́ gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé ọ̀rọ̀ yìí náà ló ń jáde láti ọ̀kan lára àwọn tí wọ́n ń gbé ìròyìn àtíkù jáde ìyẹn paul ibe náà ló ń sọ̀rọ̀ eléyìí di mímọ̀ ó wà núwèé ìròyìn láàárọ̀ tòní ẹ lọ kẹ̀kúnrẹ́rẹ́ tàbí kẹgbà change ẹ̀ láàárọ̀ yìí. ilé ìfọpo dangote àtàwọn tí wọ́n ń ta kẹ́míkà tí wọ́n ń pè ní fze ìyẹn petrochemicals fze ni wọ́n pè wọ́n o ìyẹn àwọn tí wọ́n ń ta àwọn ohun tí wọ́n ń lò wọ́n ṣàṣowọ́pọ̀ pẹ̀lú dangote ìyẹn ilé ìfọpo dangote o ẹni kí náà ṣe o wọ́n ní wọ́n tó ti yí owó epo sókè o iye tí wọ́n máa tà jáde fún àwọn alágbàtà tẹ́lẹ̀tẹ́lẹ̀ 1185 naira òun ni wọ́n ń tà jáde fún àwọn alágbàtà wọ́n ní ṣùgbọ́n lónìí tí ń ṣe ọjọ́ kẹrin
leni ojo kerin din ni ogbon iyan on the 26 osu da wa yi gangan oni gangan ti mo nka ro yin lasiko ti mo nka ro yin o be ba fe lo gbe epo jade lodo Dangote won ni 1200 naira le gbe jade o ke le mo won ni won to ti fi change gegere kan won to fi gbe lori soke o ipe o ni awon kankan to won ele ti won lo lati ile ifopo won eyin dinu ti Dangote ba goda eyan oni bara wa eja jo sasoyepo ko ye yin daada o oni iye te mo gbe po jade lati ile ifopo Dangote 1200 naira ti o si bere loni gege bi iroyin se gbe jade sita e lo gba change e ba laaro yi won ni awon ajo olopa ti eka ti ipinle Kano ona ni won ti fidi e mule pe owo won ba awon afurasi meje kan ele ti won ni won lowo ninu eku enikan ti won si se awon meta kan lese o ni gege bi won se se lalaye won ni awon afurasi yi oni won ma dede da bobo le o ni ibi ayeye igbeyawo ele ti won ni won se ni ilu Yola gege bi won se se ni alaye o Yola quarters ni won pe iyen ni ipinle Kano gege bi won se se ni alaye en to je alukoro olopa ti eka ti ipinle Kano iyen CSP Abdullahi Haruna on gaga na lo fi di ifowo ofin mu awon afurasi ohun iyen lana ti se ojo isegun kaka ki ojo isegun fun won o segun fa awon olopa ni o owo palaba si se awon ase wa baje iyun na wa nbe gege bi iroyin le na se tele leyin bi taye kan yo won ni ipinle Zamfara awon ajo olopa be na so pe awon mu awon meje kan ele ti won ni won je iko bandit to je wi pe ise ti won ni wi pe kun won ma da iluru o won ni won ba ibon AK-47 lowo won o ni ijoba ibile talata Mafara iyen ni ipinle Zamfara DSP Yazid Abubakar alukoro olopa ipinle Zamfara ohun na lo fi idi oro na mule eba ninu iwe iroyin laaro toni are legbimo asofin agba orilede wa Nigeria iyen Godswin Akpabio o ti soro wipe ewo bi dari ti are Bola be ti lo bun dari ijejoba lowo yi mo bo se nlo a se je bere o anikile ti ri o e si ma gbadun wa oni Saido sugba lo mu senu iyen bi Akpabio bo se so o oni ewo aseyori to po si nbo lojo waju fun wa daada o ni eje dibo fun are lodun 2027 o ni e ma je ntan yin neto dibo to nbo to mo orilede Nigeria to ba nife ara won o ni ke dibo fun are Bola Ahmed Tinubu tori pe baba ti bere ti pe o si nse lo ni o oni eje o ma tesiwaju tori pe iwaju bayi na ni opo ebiti ko ma re si oni e fokan balẹ seri isejoba ta nlo lowo yi ki se wipe boya won ofe ki oro aje wa o gberu si won ni sugbon adiye nlaagun gbogbo irun ti to ko sara ni o je ke ri daada won ni e fokan balẹ o won ni e ma je ntan yin won ni lati igba ti are ti ko to di pe are o de ori oye gege bi are lorilede lodun 2023 won ni ko to de be lo je pe awon ipinle to to meta won din ni ogbon ni o je wipe won ti n je awon eyan lowo osu to je pe gbogbo kuje kudi awon kankan idojuko lorisisi na lo ti wa lorilede Nigeria tele won ni igba ta are ma de be lare o pe nkan bele o nkan kese ra go won ni dinu ta re fi wa ni oda emi o bere ise bayi ni mona wa won ni edibo fare o Akpabio na lo so be wipe are si ni opolopo nkan ti won fe se

ilé ẹjọ́ gíga tí wọ́n fi kalẹ̀ sí ìlú Èkó òun náà ni wọ́n ní arákùnrin kan tó ṣẹ̀dé láti orílẹ̀-èdè Canada ni bó ṣe ń dé sórílẹ̀-èdè Nàìjíríà báyìí ni wọ́n ni tọ́ wọ́n fà lọ ilé ẹjọ́ ni kí ló ṣe o wọ́n ní Abimbola Daniel náà ni ilé ẹjọ́ ni lọ́gbàtẹ́gùn lọ́gbà túnṣe ìyẹn fọ́dún mọ́kànlá ngo lọbẹ̀ kí mo tè what is my offense bí a ṣe lè bò wọ́n ni wọ́n ràn ní ọgbà ẹ̀wọ̀n ìpékórè lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ o fọ́dún mọ́kànlá látàrí wípé ó ń gbìyànjú láti gbé egbògi tí wọ́n ń pè ní cannabis èyí tó gbé ìwọ̀n 2.5 ìyẹn kejì ìyẹn 2.5 kilogram òun náà ni wọ́n ló mà gbé o gẹ́gẹ́ bí adájọ́ àgbà justice akintayo àlùkò gẹ́gẹ́ bí wọ́n ṣe lu kiní òtẹ òfin eléyìí tí wọ́n lò ní ilé ìdájọ́ o níbẹ̀ gangan náà ná ti ní ìdájọ́ mèrè o pẹ̀lú gbogbo atótónu àti ìwà tí wọ́n kà sí ọlọ́run lọ́lu ọdún mọ́kànlá ní ọgbà àtúnṣe o kó o rèé lọ máa gbatẹ́gùn ńbẹ̀ látàrí wípé èyí kò bófin mu rárá o wọ́n ní wọ́n pàṣẹ wọ́n sì ju Abimbola Daniel sí ẹ̀wọ̀n ọdún mọ́kànlá o gẹ́gẹ́ bí àwọn àjọ tí wọ́n gbógun ti egbògi olóró lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n fi àyè gbà ìyẹn àjọ national drug law enforcement agency wọ́n ní àwọn gangan ni wọ́n fọwọ́ òfin mu tí wọ́n sì mú lọ o ẹ jẹ́ mú ìròyìn ilé náà o wọ́n ní ògbóǹtarìgì àgbà olórin ilẹ̀ amẹ́ríkà dolly parton ó mà jẹ́ ọlọ́run nípìnlẹ̀ ní 80 years o ọjọ́ orí tó lò láyé gbogbo ọdún tó lò 80 years gẹ́gẹ́ bí ohun tí wọ́n kó jáde wọ́n ní parton ikú rẹ̀ náà ni wọ́n kéde rẹ̀ látẹnu ẹni tó jẹ́ ìbátan rẹ̀ tí wọ́n gborúkọ rẹ̀ ní brian ziva òun náà ni ó fi sójú òpó instagram lánàá tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé tí wọ́n sì ní ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn donald trump òun náà ṣe kíni òun na fúláàgì sókè ìyẹn àsíá orílẹ̀-èdè amẹ́ríkà torí pé ògbóǹtarìgì olórin náà ni ẹni yìí dolly parton wọn ló ti jẹ ọlọ́run nípè ìyún bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹja tún yẹ àwọn ìwé ìròyìn tó tún wà ń bí wò gẹ́gẹ́ bí ìwé ìròyìn the nation náà ni mo padà sí ìyẹn láàárọ̀ tòní o gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àlàyé ń bẹ̀ wọ́n ní ẹ wo ẹja tọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa o wọ́n ní àwọn àgbáríjọpọ̀ àwọn tí wọ́n ń rí sí ọ̀rọ̀ ìlera ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà náà pàápàá jùlọ mínísítà fún ètò ìlera ẹ̀dá ìyẹn health ministers òun náà ni wọ́n ṣe ìpàdé o káàkiri ilẹ̀ adúláwọ̀ wọ́n ní àwọn ilẹ̀ adúláwọ̀ eléyìí tí ó lé ní mẹ́ta ó dín ní 50 ìyẹn 47 àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ òun náà ni wọ́n ti jọ fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ báyìí o lára àwọn orílẹ̀-èdè náà ni addis ababa ethiopia àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n ní wọ́n jọ sọ̀rọ̀ lórí bí ìdàgbàsókè ìlera àwọn èèyàn yóò ṣe gbèrú sókè sí o wọ́n ní níbi eléyìí tí wọ́n ṣe lánàá tí ṣọjọ́ ìṣẹ́gun eléyìí tí àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ ìlera káàkiri àgbáyé ìyẹn who eléyìí tí wọ́n ní àwọn ìgbìmọ̀ kọ̀ọ̀kan nínú ẹ̀ tó jẹ́ pé àti ilẹ̀ adúláwọ̀ náà ni àwọn ti wá o tí wọ́n tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìlera òun náà ni wọ́n ti ń gbèrò láti rí dájú pé ìdàgbàsókè àti ìfọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ìlera kó rú gọ́gọ́ sókè sí o ìyún náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní vangard náà lẹ́yìn ti bá o gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ìlera náà ni màá fi mélé yìí o wọ́n ní àwọn àjọ eléyìí tí a mọ̀ sí lashma ìyẹn the lagos state health management agency òun náà ni wọ́n ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn àti àwọn akaròyìn wípé ẹ dẹ́kun abẹ̀yìn ẹ bá wa polongo ètò ìlera èkó dáadáa ẹ jẹ́ kí ìlera èkó kó búdọ̀ lọ sókè sí ẹ jẹ́ kó délé kó dóko ẹ jẹ́ kó dé gbogbo ibi tó yẹ kó dé o wọ́n nítorí pé ìlera èkó ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé èkó wípé àǹfààní yìí sì rèé yóò mọ jẹ́ kí ìdàgbàsókè àti ìlera tó péye kó máa bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé ẹni tó ń sọ̀rọ̀ níbi ìpàdé tí wọ́n ṣe nílùú Èkó ìyẹn ni tó jẹ́ akọ̀wé gangan fún àwọn àjọ ọ̀hún ìyẹn dókítà emmanuela zamba náà ló sọ̀rọ̀ wípé ẹ wo ṣe rí ìgbélárugẹ ìlera.

0: ìyẹn ni tó jẹ́ akọ̀wé gangan fún àwọn àjọ ọ̀hún ìyẹn dókítà emmanuela zamba náà ló sọ̀rọ̀ wípé ẹ wo ṣe ní ìgbélárugẹ ilé náà ló jẹ́ wípé tẹ́ ẹ bá gbàgbé ló jẹ́ pé ìlera àwọn olùgbé ìpínlẹ̀ èkó òun náà ló jẹ gómìnà babájídé sanwóolu ló jẹ wọn lọkàn o wọn níjẹ bá ti gbàgbé o láti gbà tí
1: gómìnà
0: babájídé sanwóolu tí wọn ti gbé ìgbésẹ ìlera èkó ìyẹn ní ìlú èkó ẹ bá ní ẹkúnrẹrẹ nínú èrò yẹn vangard láàárọ tòní.
2: Social media. Follow us on social media. Facebook, Jordan 105. 105FM. Twitter, Jordan 105FM. Instagram, Jordan 105FM Lagos.
0: Èèyàn kan ló mà gbẹ́ mímí o tí mẹ́ta sì ṣe léṣe yánnayànna nígbà tí àwọn agbébọn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dàbọn bolẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ìgbéyàwó tó sì jẹ́ wípé wọ́n ní àwọn àjọ ọlọ́pàá tẹ̀ka tìpínlẹ̀ Kano òun náà fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn kan ó gbẹ́ mímí o tí àwọn mẹ́ta ṣe léṣe yánnayànna nígbà tí àwọn kan kàn déédé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dàbọn bolẹ̀ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ alukoro olopa ipinle Kano CSP Abdullahi Haruna Kiyawa ohun na lo salaye fun awon akoroyin ipe ewo sheri lo ti jo lododo lo je pe jadede ni awon eyan pe awon pe nkan bayi sele o won ni sugbon owo awon ti be nikan ti ojo rire oju omodun merin o le ni ogbon lo o ele ti won poruko re ni Rabiu Mukta ele ti won ni olowo ninu ikolu na ele ti won ni ajo olopa ti won fi idi emule wi pe ibon ti won si ni won ba lowo re na ni pump action awon ibon gbakan rorun e ti mo ba n pop passion na pe o won ni on gangan na ni won ni won yin fun eyan merin to si je pe ese kese na lo je pe enikan jabo o ti awon meta ti won si n be lese kan aye ese kan run bayi ti gege bi iwe iroyin se wa gbe jade vanguard ni owo ba arakunrin ohun ele ti won ni omo won ni awon ti ibon na si ba lo je wi pe Muritala Muhammad hospital na ni o wa ni ipinle Kano ele ti won ni won tin gba itoju lara awon ti won ni won fi ara gbota oni Sadiq Abubakar Umar Rabiu Muhammad Sadisu ati Aliyu Mustafa won ni awon mererin na ni ibogba korun ni won yin si won o to si je pe eyan kan nu won ohun lo jabo o to gbe mimi ti meta si wa nile iwosan ti won gba itoju gege bi alukoro olopa gege bi o se so iyen ipinle Kano na lo ti sele iroyin po ti mo ko wa ta laaro yi sugbon e je ma ge pepepe gege bi awo baba atana gege bi won se si won ni oni kini win iyen fun ti ooro toni be na ni ma se mu awon kokokokoko ele ti won gbe jade won ni awon mole bi arakunrin kan o la bi oni iku ohun na ni won ni ajo won ni olopa kan ohun lo yin bomo to fi gbe mi mi o won ni won ti wa jade bayi bi pe e dakun se ri lara awon ti won je aso alabo olopa ele ti won wa ni boda ele ni agbegbe ijoba ibile ipokia ni ipinle ogun ohun na ni won yinbon mo arakunrin owo labi oni iku o ele ti awon ebi re ti wa jade pe dakun eyan olopa isanu wa ijoba ipinle ogun isanu wa e wo enikan chonjo to fun wa ni jije mumunu e tawon ele ibo npe ni breadwinner olo ma je pa breadwinner bi wa o e sa mi ami o won ni e dakun o a fe iwade to lorin ati idajo dudu lori iku omo awon won ni awon oni gba o ki ijoba tete se kini ki won ede se ohun to to atun to ye iyun na wa ninu weroyin punch laaro toni e lo gba tinji e nibe e ba ni ekun rere

ògbóǹtarìgì akọ̀ròyìn tí a mọ̀ sí dọ̀tun ọládípọ̀ òun ni wọ́n ní bàbá yìí ti jẹ́ ọlọ́run nípè ò lẹ́ni ọdún mẹ́rin ó dín ní ọgọ́ta ìyẹn 56 years gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe ṣe ní àlàyé ìyẹn ní àárọ̀ tòní ò ẹlọgbà tí ń jí ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ o wọ́n ní àfúrásì ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n ní wọ́n máa pa ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ìyẹn ní ìlú Èkó ìròyìn gbẹ̀yìn náà jáde ìyẹn ní àárọ̀ tòní ò kódà wọ́n ní àwọn mẹ́ta tí wọ́n bẹ ní àkàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Enugu òun náà ni wọ́n ti gba ètú

0: sílẹ̀ báyìí punch náà ló gbẹ̀yìn náà jáde láàárọ̀ tòní ẹlọgbà change ìròyìn náà ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́ o ẹjẹ́ ń fẹ́lẹ́ ìṣẹ́nu mi ń dédé síbí o wọ́n ní ojúnà ìbàdàn sí ìjẹ̀bú-òde òun náà ni wọ́n ti ní ó dà pé wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ o wọ́n wà ní ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu wọn kò pe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn olóyè ṣèyí mákindé láti wá sí irú ìpàdé bẹ́ẹ̀ o wọ́n ní ṣùgbọ́n nígbà tí ààrẹ ò ti pe ṣèyí mákindé òun wọ́n ní ó dàbí pé ààrẹ ń bẹ̀rù ṣèyí mákindé ni o torí pé ààrẹ wò pé ṣèyí mákindé náà jáde gẹ́gẹ́ bí ọmọye fún ipò ààrẹ ọdún 2027 tí wọ́n jọ fẹ́ fi gagbága lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APM eléyìí tí ṣèyí mákindé wà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé ẹni tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn Yusuf Abubakar òun náà ló ń sọ̀rọ̀ náà ó ní wọn kò fún ṣèyí mákindé ní àǹfààní láti wá síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ojú ọ̀nà ọ̀hún o ó ní èyí gangan náà ló ṣàfihàn pé ó dà pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn fún ṣèyí mákindé ní ojú láti pé wọn dẹ̀ ti gbàgbé ni o ipe òun náà ṣe pàtàkì láti jẹ́ kí ààrẹ dé orí oyè ẹ wo ẹlọgbà change ìròyìn ọ̀hún ìròyìn tí mo kó wà dà pọ̀ ṣùgbọ́n àwọn bàtà amúyẹ náà ò ní jóhun ẹlọgbà change ẹ̀ nùwé ìròyìn these days láàárọ̀ tòní 09060003352 gbogbo tẹ́ bá máa bá wa dá sí láàárọ̀ ẹ̀ ṣókí ni kẹ́ ẹ ṣe o. Hello, ẹ káàárọ̀ o.
1: Ṣèlú sọ.
0: Ẹ káàárọ̀ sọ.
1: Ẹ káàárọ̀ sọ, great o.
0: Yes, sir.
1: Àìsí ìkòkò sọ ọlọ́pàá mi kọlẹ̀.
0: Ẹ káàárọ̀ bàbá.
1: Ìròyìn àárọ̀ ìlẹ́gbọ̀rọ̀.
0: Ó lágbára.
1: Àwọn bíbí pa ṣì yẹn àìyẹn. Kọ́ máa mú ọmọ kọ́ máa bí rọ́mà ta. Ohun tí èmi ti ń wá ti pẹ́ náà ṣùgbọ́n àwa mọ nǹkan tá lè ṣe sí tọ́jú máa ẹgbẹ́ táṣì ọmọ ọmọ àti ìwọ̀ rẹ̀. Ìwé títí máa wà ó yẹ pé wọ́n ti mọ̀. Gbẹ̀dọ̀rí ọ̀ nígbàdọ̀rí ọmọ ọ̀ nígbàdọ̀rí. Ìkọ́ ni wọ́n máa sọ pé wọ́n máa fún nítorí kan gbà kan ti pẹ́ ojú mọ́ ti gbà lọ́rẹ̀ kan lọ ta. Lórí ti gómìnà Ìbàdàn àti àwa pẹ́lẹ̀. Ẹ mọ̀ pé kò ṣàbẹ́ pé méjì tó tóbi sí ilé òwe o. Ẹ mọ̀ pé ó ti jẹ́ gẹ́gẹ́ kẹsàn-án bọ ṣòkòtò kan náà. Bẹ̀dá ìgbà ilé rẹ̀ máa jẹun lẹ́sẹ̀ ni bẹ́tà tó máa rẹ̀sìn tó kó máa sọ̀rọ̀ pé wọ́n rẹ̀sìn tọ́ka ẹ̀. Wọ́n fẹ́ràn lè máa pọ̀ kó níbẹ̀ pẹ̀lú ni ta ìyẹ́kẹ́ ń ta sí ní ẹ̀kọ́ ètò
0: ẹ̀dúrà ọgbà. Àmì sọ ẹṣin bàbá 09060003352 mo fẹ́ràn àwọn ìbá ń gé pépè pé wọn ẹlẹ́ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sọ ẹ kú ètò.
0: Yes ma.
2: Kẹ́hìndé Akínsọlá láti Àlẹ́mọ̀ṣọ́.
0: Ẹ káàbọ̀ ya mi.
2: Yes sir. Nípa ti àwọn tí wọ́n rán lọ sí àwọn elétò ààbò tí wọ́n lọ rán lọ sí ilẹ̀ Zamfara. Bí wọ́n ṣe rán wọn lọ kí wọ́n jọ kí wọ́n torí Ọlọ́run àwọn nǹkan ìjagun tó bá tọ́ tó yẹ tí wọ́n bá wa kó fún wọn.
0: Káwọn
2: náà má ba ogun lọ. Kí wọ́n má ba ogun lọ torí ọmọ ìyá kan ọmọ bàbá kan làwọn náà. Èèyàn kan ló bí àwọn náà. Ṣé kí wọ́n má fẹ̀mí wọn dí ogun. Olúwa mú wọn lọ láyọ̀ wọn abọ́là yọ̀ wá dẹ́sà ṣe yọrí rere.
0: Mi ò àmì wọn á rí wọn gbà
2: ọ̀ṣẹ́. Èyí tí bàbá Àtíkù wá sọ. Bí ẹ rò pé ó yẹ kí wọ́n tó máa wò wípé akọ́ṣe tàjẹ tàbí mú jẹ mọ́. Ó ti yé yín. Nítorí a mọ bí gbogbo ẹ ṣe ń lọ láti ìgbọ́ ẹ̀ àìmọye ẹni tó máa ṣe lérí máa ṣe lé máa ṣe tán máa dogún máa dọ́gbọ̀n nígbà wọn bá débẹ̀ tán tó jẹ́ pọ́tọ̀ ni tí wọ́n máa gbé jáde wọn máa wá ṣèṣe inú ara wọn ni. So ọ̀rọ̀ yẹn kò wọlé lọ́dọ̀ tèmi.
0: Ẹ ṣeun.
2: Kò wọlé.
0: Ẹ ṣeun ma.
2: Àfi ẹni tọ́lọ́n bá rán lọ wọlé.
0: Ẹ ṣeun ìyá mi ojú òní ti yín 09060003352
3: Ẹ káàárọ̀.
0: Yes ma.
3: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń tó ma.
3: Bí fúnni ń sọ Adéfúnni wá fẹ́fẹ́ sọ ọ̀pọ̀ láǹbẹ́.
0: Ẹ káàbọ̀ ma.
3: Sẹ́yìn lè fún bá kọ́kọ́ dẹ́sí ni ọ̀rọ̀ Mákindé. Tinubu náà mọ̀ ẹ́ pé Mákindé wà láwọn tó jẹ́ kó ń wọlé. Bẹ̀bẹ̀ mọ bàbá yẹn ọgbọ́n ló fi ń ṣe ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ń sọrí àwọn tí ẹni tó wọ́n pa ní kíní eco yẹn security man tó pa
0: yẹn.
3: Ó yẹ kí bẹ̀yẹn ní kámẹ́rà. Bẹ̀yẹn lórúkọ ju pé kó má sí kámẹ́rà. Ọ̀rọ̀ ikú wọn ní security man yẹn dàbí ọ̀rọ̀ yíyá kìlà. Nígbà tó ń pa tán ni wọ́n dẹ̀ ṣiṣẹ́ tán lọ. Kọ́ wáàdì dáadáa. Kì í sọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ ọ̀kọ̀ọ̀kan nìkan wọn náà wọn ọlọ́kadà méjì péré ló wá síbẹ̀. àwọn kan gbé àwọn tán wọ́n pa wọ́n dẹ̀ lọ bí ló ṣe nìkan nínú estate mi so kan gbàdí dáadáa then nípa ti àtìkù fọ́nrà àtìkù ó jáwọ́ yóò jáwọ́ òun ló mọ̀ ó ti dàgbà kó lọ máa mú mi lélẹ̀ tó ti jẹ́ ọlọ́run ràn wọ́n lọ́wọ́ máa bó tó bọ̀.
0: Ẹ ṣeun ìyá mi, ẹ ṣeun màmá madam thickness Adékunlé láti ìfẹsùwapọ̀ ẹ̀lú ẹ̀ káàárọ̀.
4: Ẹ
0: káàárọ̀ sá.
4: Adé láti Ayobo.
0: Ẹ káàárọ̀ sá.
4: Ti mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀dọ̀ ní pátì. America is like a country of Asia. Ilé àwọn ọmọ ẹ̀kọ́ bá kọrin kan bá ọgbọ́n ọdún ọ̀sẹ̀ díẹ̀. Ọlọ́run fún mi ẹ̀gbọ́n ó ṣe ní ẹ̀rù ṣe làbá tọ́ bí ọ̀rẹ́ àwọn ìlànà rírà bẹ́ẹ̀ mo ṣe rí. Bẹ́ẹ̀ni kì í ṣe ń táwọn ọmọ àgbàgbé rárá obìnrin tọ́lọ́run fún mi ẹ̀gbọ́n gan ni ó dẹ̀ lówó orin gan ni. Ìfọ́lọ́run afẹ́fà fẹ́fẹ́ rẹ̀. Ṣẹ́rí ẹni nípa ti ọ̀rọ̀ ìjọba Ṣẹ́rí Dangote ìjọba ló fún Dangote láyé jẹ ìjọba ló pọ̀ àwọn lọ́pọ̀ ń fún Dangote lọ́pọ̀ ń ṣe ìtò òun ni yóò kọ́ kò sí ẹni tí ò ń ṣe bí bẹ́ẹ̀ àká ló gbé bẹ́ẹ̀kì síta tí ò mọ̀ ká but àwọn ẹgbẹ́ tó gbé pé wọ́n ti wọ́n sọ òfin bóyá owó wọn ni o bóyá ipò tó wà ni ó ń ṣe bó ṣe yàn. Bàbá náà ní tiwa náà kí ló dé kọ́ fún àyíl ẹni ti wà náà fún ẹ pọ́npọ́ ìjọba yóò fi sílẹ̀ fún yóò ká sọ tọ́rọ because àwọn ènìyàn inú àwọn ènìyàn ògùn náà tí àwọn ènìyàn ògbà dùn wọ́n àwọn ìpẹ́ tí ìdùn tó ń tẹ́ yorùbá tí náà yorùbá dùn ìyẹn lè kúṣà tí náà yorùbá dùn tí yorùbá pọ̀ jù ìyẹn lè kú o wọ́n ìjọba yóò kí àwàrà wọ́n ti fún máa ìlà agbára jù kí wọ́n pe máa yí ọrọ̀ sìmẹ́ǹtọ̀ tó bá yá sí pàtí kúba dédé ẹsẹ̀ ó lè ní òfin ti ₦5,000 yọkọ̀.
0: ẹ ṣeun sá.
4: bẹ́ẹ̀ àádọ́rẹ̀ ẹ̀sà ló fẹ́ ti ₦10,000 yọkọ̀ ṣéyẹn lára máa rán.
0: ẹ ṣeun sá.
4: máa wọ kó máa lọ jókòó kó lọ jókòó.
0: ẹ ṣeun sá. ẹ ṣeun sá bàbá mi Adé láti Ayọ̀bọ̀ ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ yí rédíò yín lọlẹ̀. ẹ
5: káàárọ̀
0: sá.
5: ẹ káàárọ̀. Òpèrò àbí kí ẹ forúkọ ẹ.
0: Àpábíò.
5: Àpábíò ṣé láti ọdún àkọ́kọ́ dúkìá oríkèéyà lókè ìnáwó gbé náà yìí ìbọn ẹ máa ń dúró dè. Ìjọba wọn ò ní kọ́ ṣe fọ́nrán ìlú rárá. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ Àtíkù. Ẹ̀lú.
0: À ń gbọ́ yìí, à ń gbọ́ yìí.
5: Àtíkù dúró pé kó òun ti ọwọ́ ọdún ni kó òun ti ronú pé tó bá dáhùn sí padà ó máa pé nǹkan máa ń dẹnu. Èmi ló sọ pé òun máa yọ tẹ́lẹ̀. Tó wò lónú tẹ́lẹ̀ ni àbí àrẹ tó wà bẹ́ẹ̀ sí òun lọ òun náà lónú pé tóun bá ṣe báyìí. Àwọn gómìnà ti wá most of them ọkọ̀ máa kò fún ìsàrà wọn ni. Ojú ẹgbẹ̀rẹ̀ náà kọ ọjọ́ kejì orí ọ̀kan. O gbé ọwọ́ àwọn èèyàn. Bàbá ọkọ̀lọ́ ń dájú Nàìjíríà àdìjọba wọn. Nígbà yóò bá ti ṣá àkókò
0: láti pé ọ
6: Olùbọ̀dé ló pè láti Mòwé.
0: Bàmí Olùbọ̀dé láti Mòwé.
6: Ohun tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé nípa abárẹ́ tẹ́ ń sọ. Abárẹ́ ni kì í ṣe abárẹ́.
0: Ok abárẹ́.
6: Lókè stéèjì. Ìgbà wọn yẹn nọmba tù. Olùkúlùkù sọ tó wù ọlọ́run ló mọ ẹni tó gbára o. Ohun tó lábẹ́ rẹ̀ ẹni tó lọ́ bá fẹ́ nìkan gbàdúrà pé kọ́ lọ́ọ́ fi sípò. Kò lè gbàdúrà pé Nàìjíríà dára.
0: Àmì.
6: Ẹ ṣe púpọ̀.
0: Ẹ ṣeun sá. Ẹ ṣeun fún orúkọ agbègbè ẹ̀yin ará Mòwé náà lẹ́mọ̀ rẹ̀. Ẹ̀lú ẹ káàárọ̀.
7: Ẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
7: Omidola láti Kọ̀tù.
0: Ẹ káàbọ̀ bàbí.
7: Ẹ kú ètò.
0: Ẹ sá.
7: Lórí ti àwọn ajínigbé tó wá láti Ìlọrin ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀.
0: Wọ́n náà ọlọ́pàá
7: ni. Ajínigbé ni mọ̀ náà tí wọ́n fi ní nọ́ḿbà ẹ jábẹ̀rẹ̀ lá ẹgẹ́ ti ń sọ ní wọn bá ṣókí mú pé gbogbo ọmọ nàìjíríà gbogbo yorùbá pátápátá ní gbogbo àgbáyé ẹni tó kéré jù sẹni tó dàgbà kí yóò bá sọ jí o. because nonsense pátápátá lélẹ̀ a sọ pé bóyá kò ṣẹ̀wọ̀n kò ṣe kinní kan ẹ sọ́lọ́pàá ò sí nìbàdàn kò sí lọ́yọ̀ọ́ tọ́lẹ̀ fi tọ́lẹ̀ tí wọ́n sọ mọ́ ẹ̀sìn wọ́n sọ mọ́ àṣà. Tálejò bá ti pẹ́ ńlá pàtàn ọmọlé o. kawo gbogbo Yoruba mo nfi gbogbo ri akoko ipe gbogbo Yoruba patapata
0: kaji
7: o si nkan kan lori eleyi o tori laipe a ko wa wa di oba Ibadan gbe ni o lawon yorun lawon lawon je pe ajagunbale ni won wa wa di oba Ibadan gbe ni o tabi won wa ma wa di oni gbe o emi so temi
0: e seun sir komedola o lagbara o ele karo
8: e karo
0: e karo sir
8: Yes, sir. Yes, sir. And then I
0: Amiu, who call you, sir? Hello.
9: On the go at www.jordan105fm.
0: Oh, no, la,
10: Hello. Èyí tó kù díẹ̀ káàtó ká sọ pé kù díẹ̀ káàtó. Tá a bá fẹ́ ká fọwọ́ ara wa yan ẹni tí a fẹ́. Ká dẹ̀ dúró síbi polling booth kọ́ ka lójú wa. Kò kí n ṣe pé kọ́ lọ gbé wọ́n polling booth kọ́ gbé tira yín mi wá sí Bashiru. Kọ́ gbé ti Bashiru lọ sí Salami. Kọ́ má ṣe yẹn fún wa léleyìí. Kọ́ jẹ́ pé èyí tá a rẹ́gísítà ìgbà tí máa rẹ́gísítà pé kọ́ wá wà. Ni gbogbo amójútó kọ́ dẹ̀ ti mójútó káàkà ẹni tó bá rùn kó ṣe pé kí wọ́n gbowó lọ́wọ́ ẹni tó gbowó òun ló mọ ibi tó ń fa àwọn tó fi gbà ẹni tó bá ṣiṣẹ́ pé àwọn tó gbowó wá òun wà kọ́ gbowó fún ẹni tó bá tẹ́lọ́rùn kó gbà ẹni tó bá dẹ̀ ṣe pé kó kan owó.

0: Yes,
1: ma'am.
0: Hello, hello.
1: Mami, you do anything? Hello, Ekaro.
0: Hello?
1: Ekaro.
0: MCO.
1: Present, sir.
0: God bless you, sir.
1: Amen, sir.
0: Sorry, amen, sir. No, that's me.
1: Amen, sir.
0: Bye, I'm glad to go to.
1: Ekaro, sir.
0: My wife, sir. Ah, Nigeria. Nigeria, I'm low. I'm not going to be able to do it. I'm going to go to Nigeria. I'm not going to be able to do it.
2: Ekaro,
1: sir. Yes, sir. Hello.
0: Hello.
1: Ekaro.
0: Ama Ekaro.
1: Yes, sir.
0: Oruko Jesu ara nu gbo.
1: Ami ateyan, sir.
0: Oruko mi ni Akinlode Abiodun. Opele ta gbele kale.
1: Ekaro, sir.
0: Ama ma fe ran ijira mi lo.
1: Be ni mi na.
0: Yeri ayi. Kabisi aba Olubadan. Yo gba le se tawun yan bi e se so pe o se politics kan kan be. Anybody really wa aba wa.
1: Ben.
0: When you're great about your answers, I could say, so I will support me, most support you. Bẹ́ẹ̀ni àwọn tó wá láti ìlẹ́rin sọ́nà wájíyàn gbé ní Ìbàdàn, ọlọ́run ṣe ṣẹ̀ríà, kò yẹ kó rí bẹ̀ rárá. Àwọn kò sófin ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá, ìyàwó ṣáájú ṣẹ̀ríà wà, àwọn fàyè gbà yẹn, ọlọ́run wà pẹ̀lú ẹ̀ wá.
1: Àmì sáà ṣe ń bà mí bọ́ọ̀dì Abiodun. Ẹ̀lú ẹ káàárọ̀.
2: Ẹ̀lú
1: ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀.
1: Yes sir.
2: Akọ ọrọ ẹgbẹ agbàgbẹ ọrọ Nàìjíríà ni orúkọ mi ni Akànbí láti Ìlànà Ọ̀pájà.
1: Ẹ káàbọ̀ sá bàbá Akànbí.
2: Nígbà ọrọ ìnira Èkó ni ìfẹ́ sọ.
1: Bẹ́ẹ̀ni sá.
2: Kì í ṣẹ̀dá kúndùn àwọn Èkó gbàgbé ara.
1: Àmì ò.
2: Kọ́ ọ̀rọ̀ kó fi àánú àwọn ọmọ tó ń gọ́fà níwá, kọ́ ọ̀rọ̀ kó fi àánú àwọn mẹ̀sẹ̀sẹ̀ wọn lójú. Gbogbo wọn ló gbà sókèrè, ọ rí bí wọ́n ṣe ń ṣe lókèrè. Ìlú ìlera Èkó ẹ̀ jẹ́ bí àwọn ọmọ ṣe ni. Láti ọmọ sẹ́mítì ọ̀pọ̀ ṣúṣì pápá, ó yẹ kó jẹ́ ọ̀fẹ́ ni. Ṣé bí owó nọ́ńdà? Owó nọ́ńdà lọ́wọ́ aráàlú. Kò bá máa ń pé ká dájú ká dájú láti rí ètò kan fún kọ́ ní òwe gbà lọ́wọ́ wa náà ni. Ṣé ìjọba wa àti lágbára àti oníkàkiri ní pé kí wọ́n máa ṣe nǹkan yẹn fún àgbàlagbà lọ́fẹ̀ẹ́? Táwọn àgbà yẹn bàtà máa gba ìṣẹ́jú lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ ìjọba. Ṣé ìtẹ́lẹ̀ ìfẹ́ sọ fún ọ nìyẹn?
1: Ẹ ṣeun sá.
2: Àwọn ọmọ tó fi ìyàwó náà ní wọ́n ṣe ń ṣe ìfowó sọ fún wọn kó fún wọn kó fún ọyọ kọ́jọ kó wúlò sára rí. Látara ètò ìlera.
1: Ọ̀dà ẹ ṣeun
2: gbà. Ìtẹ́lẹ̀ ìfẹ́ sọ nìyẹn.
1: Ẹ ṣeun gbà sá ayọ̀ ni. Ṣé mo lè mú ìpè yàn kan sódà last call of the day? Ẹ káàárọ̀.
2: Ẹ
1: káàárọ̀. Ẹ káàárọ̀.
2: Mr.
1: Nurudeen. Ẹ já máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lọ àárọ̀ yìí. Èmi àtàwọn ọmọléèwé wa tá a jọ kàròyìn láàárọ̀ tán dúró tì mí láàárọ̀ yìí. Orúkọ rẹ̀.
3: Orúkọ tèmi ni Ayobami Bọ̀bọ́lá Ọ̀tọ́kì.
1: Ọ̀tọ́kì o ṣeun.
4: Orúkọ mi ni Kọ́dá Olúnífẹ̀mí.
1: Kí ló pé?
4: Kọ́dá Olúnífẹ̀mí.
5: Orúkọ tèmi ni Adéyẹmí Abdulrahman.
1: Ṣé
6: Orúkọ tèmi ni Adékọ̀yà Adémọlá.
1: Ẹ̀yin gbọ́ àti mi.
7: Orúkọ tèmi ni Adébáyọ̀ Damilọ́lá.
1: Ohun náà ni ẹ ṣeun. Ẹ já máa lọ láàárọ̀ adúpẹ́ lọ́wọ́ Peter Ọláníyì àti Razak Adéjàre tí wọ́n mójú ẹ̀rọ fún wa láàárọ̀ yìí. Ẹnjìnà Morgan Peter òun ló wà nídìí ilé agbára lọ́hùn tẹ̀fẹ́ láǹfààní láti gbọ́ mi. Títí ọ̀la tátù láǹfààní láti pàdé lórí ọ̀túnúwé ìròyìn ẹ̀rí olúwàgbèmílékè Adébáyọ̀ lórúkọ tèmi. MC Ìràwọ̀ yín náà ni àgbàlagbà ọmọdé tí ń pẹ́ gbé babẹ̀ lóko. Mo yọ́ láàárọ̀ yìí o, ọlọ́run bá mi sàn sí ẹ̀ káàárọ̀.

àárọ̀ náà gbé gba o àlọ àti àbọ̀ ẹ á da á sunwọ̀n lágbára ọlọ́run gbogbo tó bá lọ ṣe ó máa yọrí sí rere ni ẹlẹ́kọ̀ọ́ mi.

tó bá ṣe pé o lè rò síwájú pé ohun tó ń ṣe ọ yìí ó kọjá pé o ò lówó lọ́wọ́, ká gbàgbọ́ pé o lè rò síwájú pé ohun tó ń ṣe ọ yìí ó kọjá bó o ṣe mu yìí. Lọ́pọ̀lọpọ̀ ìgbàgbà tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò ayé mi, mo kọ́kọ́ rò wípé àwọn nǹkan kan ó ní mi ò ní. Mo rò pé bóyá torí pé àwọn ẹ̀kọ́ kan tó yẹ kí n ní mi ò ní, bóyá òun ló fà á. Mo rò bóyá ènìyàn tí mi ò mọ̀ òun ló fà á. Mo kọ́kọ́ tó rò pé bóyá àwọn ibi tí mo dàgbà sí ni, tàbí torí pé mi ò tètè wá sẹ́kọ̀ọ́, òun ló jẹ́ kí ní àjò mi ó falẹ̀. Àfìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń dàgbà yìí, mo mọ̀ pé lóòótọ́ àwọn nǹkan tí mo kà sí yìí ó wà lára nǹkan tó lè dá ènìyàn dúró. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ènìyàn lè dìde pẹ̀lú àwọn nǹkan tí mo kà á lẹ̀ yìí. O lè má kàwé kó o jéèyàn. Mo mọ̀ bẹ́ẹ̀. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n kàwé wọ́n dẹ̀ jéèyàn. O lè má ní ènìyàn lókè kó o dẹ̀ padà lókè. Lóòótọ́ ni Yorùbá sọ wípé béèyàn ò bá rẹ́ni bálà ó là kì í mọ ya. Kódà o lè gbé nílùú òkè kó jẹ́ wípé ó dẹ̀ jéèyàn. Láìpẹ́ yìí mo travel, mo wá lọ bá àwọn ènìyàn tó wà nílùú òkè. Mo rí àwọn èèyàn tó wà nílùú òkè yẹn pé ọwọ́ wọn àti àwọn nǹkan kan míì ẹgbọ́sà bí àbúrò ló jẹ́ sí mi. Mo wo mọ́tò tó ń lò, kò sí ìyàtọ̀ tó wà láàrin àwọn tó wà lẹ́kọ̀ọ́ àti ẹni tó wà lábúlé. Mo rí ilé tó kọ́, mo rí àwọn nǹkan tó gbé kalẹ̀. Mo wá rí wípé irọ́ ó ní mò ń pa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé àìtètè dẹ́kọ̀ọ́ mi ni tàbí àìtètè bẹ̀rẹ̀ mi ni. Mo rí àwọn àgbàlagbà tó dìde, mo dẹ̀ rí ọmọ kékeré tó jéèyàn. Mo wá wò pé Olúwa kí ló fà á tó fi jẹ́ wípé ogun le. Iná ni mo ti fẹnu lé láti àná ní ọjọ́ tí Olúwa yóò kọ́ mi pé ohun tó fà á tí ayé mi fi dúró ó ní ilé ìsà. Lọ́dún tí Olúwa yóò kọ́ mi pé kì í ṣe gbogbo àwọn nǹkan tí mo gbé kalẹ̀ yìí ló fà á tí ayé mi ò fi tẹ̀síwájú. Ọdún kejì tí mo jáde ní ilé ìwé Bible College, bí mo ti jáde mo kàn ń gbàdúrà káàkiri. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi kan wà tó jẹ́ wípé bó ti jáde Bible College ó kàn ráàyè sí ìlú péjú ni. Ìlú péjú ló ráàyè sí. Ẹnìkan dẹ̀ fún ní pálọ̀ ẹ̀ pé kó máa ṣe ṣọ́ọ̀ṣì ńbẹ̀. Inú pálọ̀ bàbá yẹn bẹ́ẹ̀ ni oló ti bẹ̀rẹ̀ bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀. Èmi sì ń rìn káàkiri, mo sì ń gbàdúrà káàkiri, òyà orí òkè káàkiri. Ìgbà tó wá di ìparí ọdún yẹn ló wá pè mí pé ọ̀rẹ́ o fẹ́ ṣe àjọ̀dún o, ó dẹ̀ fẹ́ kí n wá bá òun wá sùn. By the time tí mo máa débẹ̀ pálọ̀ yẹn ti kún jáde, wọ́n ti ṣe wájú ilé. Ènìyàn tó wà nínú ilé lásán wọ́n fẹ́ lé ní 50. Àwọn tó wà níta bẹ́ẹ̀ ná pé bóyá bí 100 àbí 150. Mo wá wò pé ṣé bẹ́ẹ̀ náà ni ṣé Olúwa ó yàtọ̀? Bó o bá mọ tó ń lọ ẹ mọ́lẹ̀, bó o bá mọ̀dí tí ìrìnàjò ẹ fi ń lọ mọ́lẹ̀, bó o bá mọ̀dí tí ayé ẹ fi dàbíi pé kò lọ, ó máa le, wàá máa sáré òlélíba, wàá gbọ́ ilé yìí sà. Lọ́pọ̀lọpọ̀ ìgbà èyí ènìyàn bá sọ wípé owó tí mi ò ní lọ́wọ́ ó ní ò jẹ́ kí sẹ́mi ó lọ dédé. Mo ra ẹni tán kó owó fún báyìí tó bẹ̀rẹ̀ òwò tó dẹ̀ jẹ́ wípé láàrin ọdún kan sọ́dún méjì ó já wálẹ̀ padà. Bóyá lo mọ̀ bẹ́ẹ̀ ẹnìkan wípé ọkọ tí mi ò ní ni, ìrànlọ́wọ́ tí mi ò rí ni. Mo rí ẹni tó wà nílé ọkọ tó jẹ́ wípé ọkọ ẹ̀ kó gbogbo owó fún, ó ṣí ṣọ́ọ̀bù fún. Láàrin ọdún kan ọkọ ẹ̀ wípé dáàdì mi ọmọ ayé ti jẹ ṣọ́ọ̀bù ru. Mo bá pè é kí ló fi ṣọ́ọ̀bù ṣe, ó ní dáàdì mi ò ra ṣọ́ọ̀, mi ò ra bàtà, mi ò dẹ̀ fún nǹkan, kí ló wá ru ṣọ́ọ̀bù? Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí fura. Sẹ́ẹ̀rí ìtàn ọ̀rẹ́ mi yẹ nígbà tí a parí àjọ̀dún yẹn, mo wá lórí òkè mo lọ gbàdúrà. Olúwa ó dẹ̀ tú àṣírí ọmọkùnrin fún mi. Olúwa wípé ṣàṣírí ẹ̀ ló fẹ́ mọ̀, máa tù fún ẹ. Olúwa wá mú mi lọ sójú ìran, ìran tí mi ò lè gbàgbé tí Jésù ó fi dé, ìran tí mo fi ń kọ́ àwọn ọmọ mi, ìran tí mo fi ń gbàdúrà fáwọn ọmọ mi ni. Mo wá rí wọ́n tú àwọn ọkùnrin dáàdì bí àgbàlagbà mẹ́ta síwájú mi. Ọ̀rẹ́ mi yẹn náà dẹ̀ dúró tì wọ́n, wọ́n wá dúró níwájú mi. Bàbá tó ń bá wa sọ̀rọ̀ ó wá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi yẹn pé so many onírara, so many onírara, so many kẹta. Ó ní bàbá tó ní ẹ tó pe bàbá tiẹ̀, ó ní bàbá kejì ní bàbá tó, ẹnì kẹta ní bàbá tó. Ó dà pé ìran kẹrin olódúró. Ẹni yẹn wá ni pé ẹni àkọ́kọ́ ó sí Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó fi gbogbo ara sí Ọlọ́run, tó dẹ̀ tọ́jú àwọn ènìyàn, tó ṣàánú ènìyàn, kò gbèrè, tó fi kú láyé. Ẹnì kejì náà ó gbèrè
bẹ́ẹ̀ ó sì ọlọ́run ó ń pa májẹ̀mú rìn ó ní májẹ̀mú kò gbèrè tó fi kú láyé ẹnì kẹta bẹ́ẹ̀ ló fi ṣe kò gbèrè tó fi kú láyé èrè àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ni mo wá kó fún ẹ ní èyí tó jẹ́ kí ìrìnàjò ẹ̀kọ́ yá nìyẹn àdáni bro kabali adabari adaba gbogbo agbára tó wà ní ìpìlẹ̀ rẹ tó ń lo ayé ẹ̀ mọ́lẹ̀ gbogbo agbára tó wà ní ìpìlẹ̀ rẹ tó ń lo ìpín ẹ̀ mọ́lẹ̀ gbogbo agbára tó wà ní ìpìlẹ̀ rẹ tó ń lo iṣẹ́ rẹ mọ́lẹ̀ gbogbo agbára tó wà ní ìpìlẹ̀ rẹ tó tu ọ́ sí òhù gbogbo agbára tó wà ní ìpìlẹ̀ rẹ tí ò jẹ́ kóre ó dúró lọ́wọ́ ẹ gbogbo agbára tó wà ní ìpìlẹ̀ rẹ tí ò jẹ́ kí ìrànlọ́wọ́ dúró lọ́wọ́ rẹ orúkọ Jésù Olúbalà Olúwa yà wọ́n lónìí ẹgbọ́n ilé ìsà ibẹ̀ lèmi ti wọnú àdúrà Olúwa kí ló dé Ọlọ́run sọ fún mi pé mo wo ìpìlẹ̀ ilé yín kò sí ohun tí mo lè fi sọ fún ọ Olúwa ó wá rí kinní kan tó lè fi sọ fún mi Olúwa wí pé àfi tí mo bá lọ lọ́mọ ìpìlẹ̀ ilé ìyá mi bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni olú máa jẹ́ kí àlá mi ó ṣe ṣó mọ̀ pé mo sọ fún ẹ ní ìgbà kan pé tí mo bá dénú ẹ̀mí tí mo bá fẹ́ lè fọ̀ nínú ẹ̀mí bí ìgbà tí mo ń pọ́n gèdè ni torí àwọn nǹkan tó fi mọ̀ mí nínú ẹ̀mí nìyẹn Olúwa wí pé àyàfi tó bá disconnect ara ẹ kúrò nínú ilé tó ti jáde ní ọdún tí mo ń gbàdúrà ní ọjọ́ tí Olúwa yóò dá mi lóhùn àdúrà ní ọjọ́ tí Olúwa yóò gbé mi dìde ní ọjọ́ tí Olúwa yóò ràn mí lọ́wọ́ ọjọ́ yẹn mi ò lè gbàgbé mo kàn rí pé mo wà lábúlé wa mo wá rí gbogbo àwọn ọmọlé wa tó wà lórí ìlà bàbá kankan dé ó kàn yọ mí lórí ìlà báyìí ni ó ní mo yọ ẹ jáde máa lọ bàbí tá tí màá dé iwájú mo rí pé tó ń dá àwọn gbogbo ìran dúró bí ọmọ kékeré báyìí olóṣèlú mo wá sọ pé kí ló dé tó fi dá ìran dúró ó tó sọ fún mi pé wọ́n ti yọ ẹ lórí ìlà máa lọ jẹjẹ mo wá nígbà kẹmí kan ro lọkọ ara tèmi dáàsì wá ẹ bó o bá ń fi ọpọlọ gbé ìrìnàjò ẹmí ó máa jìyà o rò pé ẹ tó bá múra ṣiṣẹ o wà jẹ èèyàn o rò pé àwọn ẹgbọn tó wà níwájú ẹ ni wọn gbọn olófà tán mi rẹ tó bá rò ó pé ìgbàdúrà tí mo gbà yìí ó yẹ kọlọrun ti dáhùn wàá jẹ gbàgbá láyà wọn kì í fọpọlọ gbé ìkan tẹmí

0: Oluwa gbe mi jade ninu ilana ile baba mi ti o je ki owo do lowo mi o oropoju lasan ma fi yeti e ilana ni alasile ta ye ntele ni orope aye e to duro to lo bi oko ye o kan se fine omo na se fine mami bo lo se nwo le bayi se bo mo lete bi mo si e mo pe bi te ti jaja o bule ja fa wo mo yin eyin na wo e ri kan alasile ile ye ki le ri toka si mami akoko to ye ka mura dua akoko ye le wa woran emi so fun yin ka wa gbadua fa wo mo yin e so wi pe a n gbadua ni church wa Friday ojo mo church now ko ko wa ni Friday ta ko jo gbadua e so awon mo mi ko lori laye baba won e dad agbara toto se on ti won lorun ojo ti Joseph yo lori ila ojo ye na ni Joseph bo lowo agan ile baba e o wa ni yo lori ila ile baba e se bo se n lo de won na to continue o ni se lowo won na wo baba e o wo bo se ri agaga koko to ya ya kan pe mi o ni akoko to ya ti joko ke ma je won mo o da o lo nda laare o ni awon mo na ro na lo be ni tori pe ilana ile baba e ati ilana ile oko e o ni wi pe idamu na ma damu wa de je won mo egbo ile isa o ro pe bo se n lo o ro bo ni di agoju to sa ako ro pe bo se n lo na o fe continue egbo afi ko jade lori ilaye bẹẹni afi ki ọlọrun gbe ọ jade ẹnikan ni mo gbadura fun lori ila kii se rere ina gbe ọ jade lori ila mọje eyan ina gbe ọ jade lori ila fakinigbaye ina gbe ọ jade lori ila to jẹ wipe ilaago ni wọn la kan to jẹun ina gbe ọ jade lori ila pe ọlaago wa kawe owo yẹsi kanre ina gbe ọ jade agbara ọlọrun gbe ọ jade ọwọ to gbe mi jade gbe ọ jade majẹmu to gbe mi jade gbe ọ jade aṣẹ to gbe mi jade gbe ọ jade lori ila wa ni guru ẹ la ye ina gbe ọ jade tori bẹẹ ni mo fi sọ ẹ mọ pẹpẹ gbogbo ìgbà o ni mo try ati sọ ẹ mọ pẹpẹ bògbé pẹpẹ ìlà ilé yín yìí kò gbàyè gbà hàn pé kò jẹ èèyàn pẹpẹ ìlà ilé. Baba e ko faye gba o pe ko dide pepe ilaye baba e ko faye gba o pe ko pade olore pepe ilaye baba e ko le faye gba o ise lo faye gba ko faye gba ere that's why lo fi je wipe bo ba ti lakojo bayi ajaga gbese bi eko olorun bo ba ti ni ko lakojo bayi ajaga ko ba ni eko olorun bo ba ti ni ko lakojo bayi bo ba ni ko dide bayi o ma gbe kan si olorun e gbo ore mi kan so fun mi o ni pastor bo sese mo kan to wi mi o se dide ko jade ti gbogbo aye mo bayi bẹẹ lẹbi kan koba ẹjọ ti o se ti ẹ orúkọ ti o se ti ẹ ọrọ ti o se ti ẹ wọn dẹ rabo lọrun ẹgbọsa ìgbà tó máa fi bọ nkan ti bàjẹ o padà sí squawa ìlàsílẹ ilé àlàsílẹ ìjẹ àlàsílẹ ìlọ òun là ń gbàdúrà sí lọjọ Friday ẹyọ ayé mi kúrò nínú ìlà ẹ kó àwọn ọmọ mi jáde nínú ìlà ẹjẹ gbé mi jáde ẹjẹ gbé mi jáde ẹjẹ gbé mi jáde ẹjẹ gbé mi jáde bó ṣe máa pariwo nìyẹn ẹjẹ báwọn ọmọ mi jáde mọ gbàgbé iṣẹ tá à ń ṣe lọwọ iṣẹ tó ń gbé orí ẹni jáde lórí ìlànà ilé ẹni ni ọlọlá ọmọdé lábúlé ìlànà ilé yín ló sì ń pè ẹ bẹẹ ni bó o bá dẹ bá mọjẹmú yẹn jẹ ò lè dìde ọlọlá ò ní àjọṣepọ ìlànà ilé yín ló sì ń bá ẹwọ ló ìmùlẹsà ọlọlá ò ń jẹun lójú oorun pẹpẹ ilé bàbá ẹ ló sì ń fóúnjẹ bọ ẹ ọlọlá ò ń sọ bàtàdo ìlànà ilé yín ló sì ń gbé ìrànlọwọ lọmọ ẹ lọwọ ọlọlá ewu ni ẹ ìlànà ilé yín ló sì ń dàbọ ẹdà bẹẹ ni sà ní ọjọ Friday ó máa jí dọdọ mi láàárọ àárọ ni 9:00 aago mẹsàn sí aago méjìlá ọsán ó la máa fi gbàdúrà yá jọ pàdé orúkọ jésù olùbàlà agbára ọlọrun yóò ràn ọ lọwọ ojú òní tí ọ yóò dára fún ọ gbogbo ẹyin dá ẹ bá kí n mọ wípé ẹ fẹ wọnú májẹmú wà á gbọ o ibi tí mo fẹ parí kan sí i mo sọ fún àwọn ọmọ mi mo ní bóyá fi bẹrẹ lónìí pé kó o máa fi ọpọlọ gbé nǹkan tẹmí ó máa sọ ẹnu ò dẹ ní mọ sórí tí mo bá ní kó o ṣe nǹkan kan mo ní kó o ṣe ni ẹgbọn tí ìwé mọ ó ní nígbà tí òdodo yín bá kún a ó bẹ àìsòdodo wò ó nígbà tí májẹmú bá dìde dúró tó bá gbèrú tó ga tó májẹmú lé yín pẹ̀lú tó bọ́ ó ní mo fi sọ fún ọ wọ májẹmú N110 kò dá ipa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá nípinnu ni o 1100 ò dá ipa tó bá fẹ́ bọ́ ni o tó fẹ́ gbà pé làláì làláì làláì ni wọ́n pa wọ́n tọ̀ fẹ́ fi wá máa gbowó mi bẹ́ẹ̀ ni sà N110 kò dá ipa 1100 ò dá ipa ìwọ ni kò fi wọnú májẹmú. majemu pe oluwa gbogbo mi majemu e pe mi jade ninu ala sile ile wa to fe kin jeru ma mura o odo friday o nbo lodo mi emi ati ajo gbagba yori adua ina o ni mu o wa yi o ni bori e ilana ile yin o ni doju edule agbara olorun yo ran lowo fi ore re sinu account gbogbo yi be ni awon account won pe for yi fi ore re sinu e 3246607016 FCMB Christ Apostolic Church Faith River Assembly oloruko account e tabi o le fi sinu account ile na 6142083872 ole ka si 6142083872 obe Daniel Olufemi Komolafe Olia oruko account ye awon number to work for olupe fa adua 070 2978 070 14 33 81 11 tabi 080 2862 2238 080 2861 2238 God bless you. Oh my God,
1: from Lagos, this is
2: Jordan. 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with the voice for entrepreneurs.
5: Hallelujah, hallelujah, hallelujah. Ijo Celestial Church of Christ, CCC Ileyanu Parish. Abosede Aro Avenue Seaway, Estate Gate, Ipile Ego, Tepepe, Ikori Awon Agba ati Isidupe, Elekeji Lerogun Uru e. Toma wa ni Sunday 30th of August 2026. Akori, Divine Progress, Genesis 26, verse 13. Monday 24, 2026. Ni Ashale Awon Olusoaguta ati Omo Ojo. Lago Mewa leti di Arojo Keji. Ojo Tuesday. Ni Adura obinrin rere idanileko ati isoji ago mesa aro sago meji losan marun irole sago mewa ale ojo Wednesday akanse isin anu lago mesa aro sago meji losan ti isoji ma waye lago marun irole sago mewa ale ojo Thursday ni prophet and prophetess day idanileko ati isoji praise night lago mewa ale ojo Friday daro ojo keji ojo Saturday 29 ni church sanitation abewo si orphanage home ati bebe lo ojo Sunday 30th of August 2026 lago mewa aro gangan ni Thanksgiving ti oja basama tele lesekese lago Royal Father of the Day is Royal Majesty Oba Adeleye Abatan Olopeki of Opeki Kingdom Mother of the Day Dickiness Prophetess Fumilayo Julius Lati USA Alaja Opeyemi Post Shepherd Venerable Superior Yemi Shogbeson Olukede Assistant Venerable Superior Evangelist Oluwasegun Ladipo Olusho America Fun Itoni Tabi Ebi Adura 080-4531-4919 Jesu Yoma Reti Yo
6: Value Innovation. Radio has never been this excited. This is Jordan 105.

0: Olúwa wa, I need that. Ẹgbàrán lọ́wọ́. Ẹkẹ́ ilẹ̀kùn sí. Aláàánú wa mi rí. Angẹ́lì àánú wa mi rí. Ilẹ̀kùn sí o.
1: Ẹ̀dùnnú mọ́, ilẹ̀kùn sí o.